0: Diamond FM, shining supreme.
1: Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín tó dúpẹ́ ṣe tó dúpẹ́ àánú yín dúró lálẹ́ a dúpẹ́ pé ẹ mú wa jísílẹ̀ láyé lónìí olúwa gbọ́ ọpẹ́ wa a dúpẹ́ pé kò jẹ́ kí ewu oru kí ewu wa ọlọ́run gba ẹ̀yìn wa ogún ni fún orúkọ yín orúkọ mi ni àlùfáà mose adémọlá gbọpọlá ìwé ezekiẹli orí kẹtàdínlógójì ẹsẹ karùnún sọ pé báyìí ni olúwa ọlọ́run wí fún gbogbo ẹyin tí ẹ ń gbọ mi lára tí egungun yín ti gbẹ tí ọ̀rọ̀ pé ayé yín ti dàrú kíyèsí èmi ò mú kí èmi mi kí ó wọ ní ẹ̀yìn ó sì yè lónìí ẹ máa yè gbogbo ẹni tó ti dokú gbọ́ ọ̀rọ̀ olúwa wa jí padà iṣẹ́ yẹn tó kú ó máa jí ẹ̀kọ́ yẹn tó kú yẹn ó máa jí ara yẹn tó ti kú yẹn tí ó jẹ́ kó rọmọ gbé ó máa jí padà ni orúkọ ọlọ́run tó dá ayé àtọ̀run mo sọ nípa ẹ̀mí mọ́ fún ẹni tó rí àmì ńlá ṣe bí ó ti ń lọ gbogbo ohun tó di òkú máa jí padà sí ààyè ògo ẹ̀ á jí ọlá ẹ̀ á jí ìbùkún ẹ̀ á jí ògo tó sọnù máa padà ayọ̀ tó sọnù máa padà wà á di ẹnu ńlá ògo ni fún ọlọ́run lókè ọ̀run Jésù Kristì.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí yìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmọlẹ ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ó tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammad al-maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith li ta'limil arabi wal islami wassalamu alaikum wa rahmatullahi.

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.
1: Mo fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àyàfi dígí elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn, ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ni ìgbé ayé ètòdé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn, ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tòun ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn, ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn, ẹ pàdé Ọlọ́run iwájú oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn, nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn, ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

0: come on,
1: you just be a slave to profit.
0: And you will leave.
1: You be a slave to profit.
0: Tony Wigbe. Because I'm a sweaty jet.
1: We make you a fish.
0: One will leave.
2: Unto profit.
0: Yes, sir. Ogunre. I'm a sweaty jet.
1: We make you fish.
0: One will leave.
1: Unto profit.
0: Ogun your denish.
1: Because
0: inu woli lo ti gbagbo
1: ibile ni prophet
0: o gbagbo ninu eni to pe ninu eni to ran believe in God who sent me
1: that God lo to ran
0: and don't believe in me
1: that God
0: lo me mo so fun elu mi
1: just
0: o le gbagbo ninu eniyan ko pada ri ijakule so nitori na ma gbagbo ninu eniyan gbagbo ninu Olorun eni kan gbo mi lowo lowo
1: my voice
0: mo ran Jesus si o
1: say Jesus Christ
0: mo pe agbara re si o oni ati fun wa ni oruko kan to ju gbogbo oruko lo oni ni oruko la Jesus
1: mo Jesus
0: ki gbogbo ekun mo wo le gbogbo ekun ogun kogun ninu aye e ekun ikoro ninu aye e ni oruko Jesus
1: mo Jesus
0: o ya kan ma wo le kan ma wo le kan ma wo le ekun ogun ko nja lori omo ni oruko Jesus kan ma wo le ekun ogun to nja lori igbeyawo re lori irin ajo re lati travel out mo ni kan ma wo le loruko
1: Jesus
0: kan ma wo le bibeli wi pe oruko Oluwa ile esu agbara olododo sawo nu e o si ri iye o le je olododo sugbon ki aye te pa ogo re ni apasaye gbo olododo olododo ma sun jiji giri tonu si Olorun to si Olorun yi si Olorun yi si odo re o nikan lo le bo se mo kede ninu ogun ti aye re ti ku mo so tele ninu ogun ti ogo re ku si nipasẹ oruko Oluwa ogo re ye nipasẹ oruko re ogo re ye ogo re ye ogo re ye omo re ye aye re ye omo re ye aye re ye aye re ye aye re ye mo mẹni kan mo mẹni kan ti mo nda soro ni to ba ku iseju kan ki oju o ti ere egbo ni egbo ni so bibeli wi pe nigba ti ile fe mo nigba ti ile fe mo igba ti kini fe se nigba ti oju fe mo ti ile mo lo esa o si pade Jesu o pade Jesu ni korita esin ẹnì kan kí mi àmì lọ́pàdé jésù ní korita ẹ̀sìn nígbà tó kú ìṣẹ́jú kan ká fi ọ́ ṣẹlẹ́yà lọ́pàdé jésù lọ́pàdé jésù ó pàdé jésù ó sọ fún jésù pé ní gbogbo òru àná mo ti fi ṣiṣẹ́ èmi ò kú èrè kan gbogbo èyí tẹ̀ ń ṣe làálà nínú asán èyí tẹ̀ ń tiraka nínú òfo èyí tẹ̀ ń làágùn lórí asán mo kéde lọ pàdé rẹ lọ pàdé jésù lọ pàdé jésù pàdé jésù pàdé jésù jésù yọsíọ jésù yọsíọ jésù yọsíọ ẹsà ó nìkan ni ẹsà ó nìkan ni mo sọ tẹ́lẹ̀ sí ọ ó nìkan ni orúkọ rẹ kó la ọ̀nà fún ẹ olúkọ rẹ kó já ìdè rẹ àbúmọ̀ kó máa ń já ìdè àbúmọ̀ ni ó máa ń tú èèyàn sílẹ̀ ó já ìdè ní orúkọ rẹ bíbélì wípé ẹ lọ sí ìletò yìí ẹ bá wọn kẹtẹkẹtẹ àti ọmọ rẹ wọn dè wọn ẹ sọ fún wọn pé jésù ni wọn fi ṣe olúwa ni fi wọn ṣe ẹ sà nígbà tí àwọn yẹn gbọ ẹsẹkẹsẹ náà tún wọn lẹ ẹlò sẹlẹ forúkọ bàbá ẹ lọ tún yàn lẹ ní prison ẹ yà náà kàtà ẹ sà orúkọ dáàdì ẹ ẹ àlọ mi kan báyìí sálẹ gbàdúrà ẹ máa kẹ n tí mò ń gbọ́ lélẹ̀ olúwa wípé ègún inú orúkọ mi nípasẹ̀ orúkọ jésù.

0: Oluwa mi, bandasi, baba mi, dasi mi, oluwa mi, bandasi. Esa, intefe nuso niye. Eni kani kini di, aijebe, ebini, aijebe, yeyeni. Eni mama mama, toma reti kwe la jeyi, obo ulofe dasi. Ti olongo babo dasi, owo to yoma fo, yami yoma jeyo. Ola to yoma wa elomi ni o ti o baba oda soro oga re won yin oje e ki gbe baba arifi po ba nda soro mi olorun ojiji arifi po yo si mi lojiji be mi wo lekan na divine involvement is a sign of divine favor and ninu women convention team wa ni divine favor eni kan ni woli be se se nso enu yin dun bo lolohun se le ban dasi je nkokko so number 1 ki wa pe mama to do yi mama kan ni how can God get involved bo lolohun se man ba yan dasi the first thing when God decided to be involved or to favor you is he will raise a deliverer for you ti olohun ba de agbe olugbala olugbeja kan olugbala kan dide fun o eni kan bi bawo eni to le support e be se nkigbe nisin baba ndasi gbogbo oro to nso yi o mo na ti o gba iwo ni lo ati ba ronu ti e oju ko so lo if there is a man that can pray there is God in heaven that can answer prayer provided ti wo na ba ti da Jesu oluwa mo eni to ba da Jesu mo gege bi oluwa to olugbala re ah ki pe to lo mo fi tete dasi anybody ti o ton dese because bibeli ni bi nba gba ese lo kan aya mi o ni olohun ki o ni gbo adua mi o ni if I regard iniquity in my heart God will not answer my prayer and e wa gbo mi gbogbo eyan omo olohun a gbe olugbeja kan olugbala kan olufani lowo kan yo ran si o olohun ni lo kan so latorun ma fun yin lese bibeli yen o le gbe woli kan dide o le gbe pastor kan dide o le gbe contractor kan dide o le gbe businessman kan dide o le gbe nikan ti o kan dide mo fe ko ni se lofe ki aye re o le ba bo soju e wa kan ri oju ere ti o se ko ti o se salaye wa e wo ti ya ida nisin engineer mo me sumo to se o yeso
1: oruko mi ni Mojisola Azan
2: Mojisola
1: Azan
2: Azan nice
1: mo wa latoje
2: nibo
1: lati oje ni badan
2: oje bi
1: eh ko tan bi na mo tin sa
2: ni mo le tin sa
1: ibi ni mo tin wa josi
2: be le tin sa
1: be ni bi mo ti wa se tin
2: yes and when why is you ibi won tin sa bu
1: mo ti mo ri ni pe ojo monday ojo ton na ja aso oke ni oje
2: loje nbe yen loje olufi
1: ikekekere ni mo fi ma ko ose ose ni mo n se ta ose olomi e kekekere ni ma n gbe ṣùgbọ́n ọjọ́ yẹn mo á fi ojú kòkò lọ́gbà ké ńlá lọ́wọ́ yàn mo bá kó mo ṣe ń rùn jáde lọ ọrùn wá ti wọ̀ mí mo yípo díẹ̀ mo bá wá lọ bẹ̀ yàkùn pé ẹjọ́ jẹ́ ń dúró lọ́dọ̀ yín bí ọrùn wọ̀ mí ni mo bá ní ń jókòó mo bá sọ̀kalẹ̀ mo bá ń tò ìbẹ̀rẹ̀ báyìí ni mo bẹ̀rẹ̀ tí mo ń tò mí tí ìfìdí lélẹ̀ níṣẹ́ tó tọ́ ti ń jókòó ìbẹ̀rẹ̀ ọkùnrin kan kàn wá ni ó ní màmá ẹdìdì abẹ́ lo bí ṣé bó ṣe lémi yẹn ó ti dùn mí wọkàn omi ti lé sójú mi mo wá jà ń kó o wá màmá ẹ dáhùn lóhùn mi ní ẹjọ́ mi ń kó náà ni òun fẹ́ gbèrú mi kí n dáhùn mo bá kọ tán mi ní ó yẹ gbèrú mi ó dẹ̀ gbèrú mi mo bá sọdá títí kejì mo bá ń lọ bẹ́ẹ̀ mo pàdé ìyá kan ló bá ní màmá ẹ ṣàánú mi torí ọlọ́hun
2: ni mo ṣe jáde ní
1: sísọ̀dẹ̀ ló wà lọ́mí mi ṣe jáde ní oníkìrín tí bá ní fún mo bá mú 200 iná ẹ̀ bá mo lè lọ́wọ́ ibẹ̀ ni bí ṣe ń níṣẹ́ ni omi tó ti dé rọrùn lójú mi lílé tọ́lé mi ń bẹ̀ yẹn ní ilé sọ̀rọ̀ sẹ́ni yẹn tó lójú mi wọra ó lé mi sójú mi ni omi yẹn bá jábọ́ pẹ̀ lójú mi lónìí màmá ẹ̀ ń ké ni ṣé n torí 200 fún mi la ṣe ń ké ẹ gbowó yín mi ní mi torí ẹ̀ ké mi ní wọ́n lé mi ń bẹ̀ yẹn ni oníṣẹ́ bá ṣe ń lé mi ni ẹ̀ ń gbà tí ò ń ṣàyè mi wọ́n láwọn fẹ́ lo àyè àwọn ọmọ iná ṣe lé mi ó bá gbowó yẹn ló bá lọ ló bá tún padà wá màmá mo rí pé kò dùn mọ́ inú bẹ̀ ṣe fún mi 200 yìí mo ló dùn mọ́ mi nínú
3: Sorry, bye.

0: 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn, ọba lé ní báre. Ẹ̀gàn yẹn ohun tí lọ́ńlọ̀dù ń fojú ẹ rí, ẹ gbé ọwọ́ yẹn lórí, kì í sòpin rẹ̀ jí ó lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé. Ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà, yí ìtàn mi padà. Alábùkù ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín, gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ́ ṣàlejò, gbogbo ọ̀nà tẹ bá ń lọ ẹ mọ́ sàánú. Wọ́n tó wá fún ìyá yẹn 100,000 nítorí kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ́ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́, mo sá mọ̀ pé wọ́n níbi làwọn ti ń sáf. Ìn nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibi wọn ti ń sáf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáf. Níbo lo ti ń sáf? Alleluia o. Department ibo lọ wà? I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sáf? Màmá níbi ilé mi ti ń sáf. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsá ni máa ń ṣe ta.
0: Ta ni máa ń bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer?
1: Èmi ni mò ń ṣe fúnra mi.
0: Owó yẹn lè náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀mọ́ ẹ jẹ ń parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní eléyìí tutù ilé ilé mú o, eléyìí tutù ju o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí láìlọ kó máa mú.
0: Òun ló ń mú tiẹ̀. Ẹ yóò á jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti yun tan gbé sínú ẹ̀, mo jẹ
0: wọn. Ẹ jẹ chicken
1: náà. Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹ̀ ni màá jẹ.
0: Aya!
1: Mi ò lè jẹ wúńgbà mo délé gan, inú mi
0: ti. Níbi tá ẹ yóò dé.
1: Àbí bàbá ìlàjì ńlá mọ́ gbé sí mo gbé délé.
0: Fa ìmọ̀ wá nìyẹn wà.
1: Àmọ́ ti mú mo fà sára lé náà.
0: Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àmì Jésù.
0: Bá a ṣe máa ṣe ń jọ́ọ̀jì nù, ogun wa tá à ń ṣe rè.
2: Ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò People's FM 104.1 Adó-Èkìtì ló ń fàsìkò ike ìyàwó bàbá wa ní Olúwa. Pásítọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras, Ọlọ́run òjijì. Mámá Tèmítáyọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras kú ayẹyẹ ọjọ́ òbí wọn.
3: Congratulations on your birthday today.
2: Ọmọ bíbí rẹ̀ na ni yin ni ilu adu ekiti idi ni yi o ta na fi kin lo sile iwe ti ilu adu ekiti
3: omo wa omo ekula fi omo adu ora ara mo lori ekuru gbe omo ewi otu omo roro ojo orijo ke wi ba ti dotu laworo tu ila ti gbo ti juake riri la kun ni o omo loke meji takotabo oloko sa omo ran pin ni da erukuku amaso pin ni pin ni o
2: happy birthday long life and prosperity igumanase a people's fm adwekiti
4: lonki orele
5: nice oni ton lojo mi a ton yo inu wo ton dun olohun ba ngo e mura o gbogbo eyan omo olohun ni biki bi te ba wa lati iworodu ni e ti wo moto gbagi gbogbo eyin te n bo latosun e kokko koja gbagi die te ba ti de bi gbagi e ni olohun ojijida te ba n gbogbo tun wo ni gbosi wole bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá wo gbẹnu géètì wọn á sílẹ̀ lónìí lágbára ọlọ́run ìsìn kan péré wẹ́mà ni ó sì ti wáyé and kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kàn fi irúgbìn kan tì í ká fi ṣe tọ̀la kàn fi ìdámẹ́wàá rẹ tì í ọlọ́run irúgbìn dá sí mi ni mo fẹ́ kó o filẹ̀ ìdámẹ́wàá olúwa dá sí mi account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number 30 ni ti yan ba wa wole sare lo eleyi 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na ni o gbe jade ese bibeli ta fe ka laaro yi oni iwe isike o si le ka ko to mo bo o si le je gba oba de isike chapter 1 titi wo chapter 6 isike 1 to 6 mo gbe yan mo lohun te ma ki birthday yin loni e lo gbe nkan rese o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 08088716566 08088716566 Send the message ire atanu ko bayin.

ẹ wo obìnrin yẹn lábùjá ó ní àìsàn yìí ó ti pa èèyàn mẹ́fà nílé wa èèyàn mẹ́fà ìgbà tó wọnú àdúà àìsàn yẹn kú lára torí agbára ọlọ́run a máa gbé pẹpẹ ẹ̀yin pẹpẹ ìdádúró ẹ̀yin alulẹ̀ ẹ̀rí mi jáde wá ayẹyẹ mi jáde wá pẹpẹ ilé wá yálulẹ̀.

0: Oluwawa. Gbé òróró ẹ sọ́dọ̀.
1: Get your oil ready.
0: Gbé omi ẹ sọ́dọ̀.
1: Get your water ready.
0: Ẹ jẹ́ ń gbọ́ àwọn tó bọ́ lọ́wọ́ ìjákulẹ̀.
2: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ pé orúkẹ́. Olùgbé Ọlọ́run lókè ọ̀tọ̀rìtì gà. Láìsí ẹ̀ta wá síbi láìsí wá gbàdúrà. Inú ọlọ́ mo fẹ́ ní ọjọ́ àjọ. Bí mo ṣe bá yàn yọ tí màmá yàn máa kó. Ẹ̀kọ́ pèmí náà máa kó. Fún mo ṣe wá délé lọ́jọ́ yẹn nípàdé tó parí ní láìsí ẹ̀. Ọ̀kọ̀ọ̀kan náà gbà wá pè mí. Ó ní alẹ́ ṣe rẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run tó yí ti àṣẹ. Mo ní màlúùmáà wọn ó ní àṣẹ. Bí ògo fún Ọlọ́run December 14 la ṣe rẹ́dì dé tó.
3: Ẹ̀yin àtọkọ
2: yìí. Bẹ́ẹ̀ ni pẹ́ mi.
3: Ẹ ti ṣe wẹ́dì tẹ́lẹ̀.
1: Ọkọ wa ṣe wẹ́dì.
3: Congratulations. Ẹ dẹ̀ ti bí gbogbo ọmọ tán.
1: A ti bí mọ tán.
3: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
1: Àmì Jésù.
0: Kọ̀wọ́ aṣọ ayẹyẹ sẹ́.
1: Jọ́lì mọ̀ tó dá gọ́mẹ̀ntì ọ̀f sẹ́lẹ̀bírẹ́ṣọ̀.
0: Gbogbo tí ò ní jẹ́ kó ṣayẹyẹ.
1: Wọ́n ti máa ń lọ́jọ́ sẹ́lẹ̀bírẹ́tì.
0: Lórúkọ Jésù Nájò. Mo rí ẹ̀pọ̀ ṣayẹyẹ.
1: I see you celebrating.
0: Mo rí ẹ̀pọ̀ rẹ̀ rìn.
1: I see you laughing.
0: Mo rí ẹ̀pọ̀ yọ.
1: I see you rejoicing.
0: Oh, congratulations.
1: Where is your congratulations?
0: Ó bẹ̀rẹ̀ sí fọ́ sí.
1: Yeah, now begin to come on to.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wáyé.
1: All of you that came to the world.
0: Ti ẹ lọ́jọ́ ayọ̀
1: rẹ̀. I never had day of joy.
0: Ẹ máa lọ́jọ́ ayọ̀
1: rẹ̀. You will have day of joy.
0: Àdúrà eléyìí.
1: This prayer.
0: Ó ṣe pàtàkì.
1: It's very important.
0: Wọ́n pè ní àdúrà ó kù díẹ̀ kó bọ́ sí kó bọ́ sí.
1: The prayer of almost there but never there.
0: Near success syndrome power.
1: Ẹ̀mí àkùdé.
0: Èèyàn máa dé ìkórìtà àti gbáre.
1: You get a junction of the civil darkness.
0: Wọ́n dẹ̀ níjọ́ rí gbà.
1: Suddenly you don't get it
0: again. Àǹtí yẹ wípé wòlíì ẹ gbà mí.
1: Prophet, please help me.
0: Ó dẹ̀ mẹ́ta.
1: Three times now.
0: To ten invitation wedding.
1: They are giving
0: the wedding. Wedding ò dẹ̀ wáyé.
1: But it never took place.
0: Mo wá ń sọ fún un.
1: I told her.
0: Ojú àlá rẹ ni.
1: It's in your dream.
0: Ọkùnrin wo ló máa ń yọ sí ọ.
1: We find God always appears to you.
0: Ó ní sàmì òkè ń rojú ẹ.
1: Because they are not still in
0: place. Yóò bójú.
1: He will cover his face.
0: Ṣùgbọ́n máa feel pé.
1: But I will feel it.
0: Bí ẹni pọ̀ jọ wà ní.
1: Like we are together.
0: Lẹ́yìn deliverance.
1: After the deliverance session.
0: Ẹni tó ṣiṣẹ́ yàsírí ẹ̀ tú.
1: The best that did that work was supposed.
0: Ló torí wedding ṣe.
1: Before she now did the
0: wedding. Ẹ̀yin agbára ìkúrìtà ṣe yọrí.
1: Every
0: Ọlọ́run ní kí mo ṣe gòròkè
1: Pisgah.
0: Ó ní máa wọlé lérí tó ń lọ. Ṣùgbọ́n ò lọ
1: bẹ̀.
0: Gbogbo agbára tó lọ́wọ́ máa rí ò ní rí gbà. Kò là í náà. Sọ pé ẹ̀yin agbára oríta ṣe yọrí. Ẹ wọ ibojì. Oyoyo. Gbogbo ẹ̀yin agbára oríta ṣe yọrí.

Bàbá ilé a nípa

ti mo gri eyin ti e o kin deja ati eyin te gba olorun gbo te o de fe wahala eyin ni mo fe ke gba oro mi gbo bi oluwa ti wi o oni nitori isele to n bo lona ati eto idibo gogo atawon nkan ti o ti faran ta gbodo pray tolorun de gbodo ko gogo awon ti o ba ko yoyo toro ni ba ti e po owo sanu fa won to won ba sanu fun ni eo eni to ba de le bori akoko yi oni ori eyin ogun e wa wo nti oluwa so oni kilo ki gbogbo ediyan kan lo ru ebo ebo abo bi mo se gbo re ko lorun ojo ka ma se ri eni ti o yin mu pe ebi npa eleyi ni ebi 200 naira awa pa mi bi o oluwa ni 200 naira lori omo kokan ati lori ara re iwo nikan to ngbo mi 200 naira ni iwo yo send si account arugbo ojo pe mo ru ebu abo abo ko daju lori mi mi o gbodo pare ma koko yi gbogbo eniyan lo calculate idile re ninu igbagbo bo lo se ri 200 naira lati so ore abo kaye ko ma se paremo ki won no ma parema ye o ijile re account te ni lowo larugbo ojo na le o se si e gba te ba ni bayi 1 9 6 6 8 3 4 0 2 5 agbe God's Covenant Prayer Ministry jade Access Bank ni o sare tu gbo lekan si 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ebo abo wa ni oluwa mo ru ebo abo ma je pare ma ye lara pade mi lona iyanu oluwa o atawo mo ni ba pade mi lona iyanu olu oni pe ma jeun wa lasan san mi dala yo loni pade mi lona iyanu oluwa e pa je mi lona iyanu oluwa o pade mi lona iyanu oluwa ma jeun wa lasan san mi dala yo loni pade mi lona iyanu olu amen wa ti gbo ka kiri pe omo ologo ni e wa ti gbori o ti ri tabi kan ti so fun pe akanda eyan ni o wow bawo wa lo se je tomo ologo si jeya afi ka gbegbese ki wa la se ni friday ose tutun yi larugbo ojo ni kila ko ni lorin gbogbo eniyan bo le se ri wine tabi coke tabi fanta tabi olandia yogurt e get tin tan pe ni soft drink eleri dodo te ba ni ẹni ò lówó bóyá kọ́ lọ gẹ̀ẹ́tì kùnúngbà náà tàbí sóbò sáà wo nǹkan tó yàtọ̀ sómi tó jẹ́ ń tó lè dàbí ohun amúnúdùn bíbélì wípé wáìnì ní máa múnú àlàyé dùn ẹ̀rín là ń ṣe àṣeéfún owó ni ìdáhùn ohun gbogbo gbogbo ènìyàn bó ló ṣe rí ẹlẹ́rìn dúdú kankan tó dẹ̀ mú wá wà á lọ lọ church arúgbó ọjọ́ ni o tó bá ti dé side of a garage bèrè dúró ní kílàńkó junction ibẹ̀ ló ti sọ fún ọ̀kadà tí mọ́rú ọpẹ jọ church arúgbó ọjọ́ mò ń lọ bí wọ́n lè nàka ẹ̀ tàbí kí wọ́n gbé e débẹ̀ ìyẹn ní side of a garage kílàńkó junction ńìlọrin yìí àárọ̀ friday ni o aago mẹjọ àbọ̀ láàárọ̀ a lè gbé wago kan ṣe é mọ̀ pé deliverance mọ́ wáyé ìran náà wáyé solution wáyé testimony ṣẹlẹ̀ ẹ má dẹ̀ gbàgbé deliverance nígbà bá tún parí tán tá a máa tún pray deliverance gbogbo ènìyàn ẹ wá wo bí ẹlòmíín ṣe ń bínú a ní o gbọ́dọ̀ tú nígbà tádùn àbá ń lọ lọ́wọ́ a ní kí n má súnmọ́ o nítorí ti mọ̀ pé òun ẹ̀mí aláyànlé bá dárúgbó ọjọ́ ẹ jẹ́ ń gbọ́ fire á pàdé láàárọ̀ friday gbogbo èèyàn ẹ̀mú.

láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkàn àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jẹ́.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Kwara fún lédè lórí ìfarajìn rẹ̀ láti ṣe ìrànwọ́ fún ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ní ìpínlẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú alátakò alábúradà PDP ní ìpínlẹ̀ Kwara ti ké sí gómìnà Abdulrazak kò gbé ìgbésẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n lé ní 70 tó wà nígbèkùn àwọn ajínigbé. Àjọ INEC fún àwọn ẹgbẹ́ òṣèlú ọjọ́ díẹ̀ sí láti fi orúkọ àwọn mòye wọn léde sójú ìtakùn rẹ̀. Ní ilẹ̀ òkèrè, adarí tẹ́lẹ̀ rí fún ilẹ̀ kẹta Ahmed bin Khalifa dágbére fáyé ní ẹni ọdún 84. Ilẹ̀ Senegal ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù agbájẹ rẹ̀ lẹ́yìn ìgbà tó yẹwọ́ kílà kó ikọ̀ kúrò nídíje àgbáyé. Ẹ̀ka san akíwa pé a kò ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣìláyé. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìndà mọ́dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yìí. Kásọ fún yín pé ẹlẹ́gbọ́ wa ní ojú ìtàkùn wa ní www.diamondfm.net. Kọ́nà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyin pé ẹ kú ìkàlẹ̀.
1: Wa lati gbori nipa ina omo rara to npe mi to tun ba gbogbo dukia je ijamba yiye ko ma pe wa sakiyesi lati sayewo daada lati dekun ijamba ina lagbegbe wa ni ri daju pe o fi ero ape ni sakiyesi ina sinu ile re ko nipa ona abayo boya ti ijamba ina ba seyo ma se fi onje sile sori ina lai mojuto fun igba pipe Eje ka ko awon omode lati mama sapamo sugbon lati sa asala fun emi won nigba ijamba ina e pa gbogbo awon ohun elo ina ti e ba n kuro ninu ile ti ijamba ina ba suyo ranti pe emi re lo se pataki julo sa asala fun emi re
2: imoran yi lo n dete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin
0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara ti fún lédè lórí ìfarajìn rẹ̀ fún ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ kọ̀m̀pútà láàrin àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ yìí. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara Ọmọ̀wé Lawal Ọlọ́rungbẹ́bẹ́ ló fún lédè nígbà tó sọ lójú ẹ̀ka fún ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ní ilé ẹ̀kọ́ tó ní kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù ti Mùsùlùmí tó wà ní Gámà. Wọ́n yọ̀ǹda ẹ̀ka ọ̀hún láti ọwọ́ àjọ Amoruf Organization for Islamic Aoma Development fún ilé ẹ̀kọ́ náà. Ọmọ̀wé Ọlọ́rungbẹ́bẹ̀ ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe ọ̀hún gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù àti ẹ̀kọ́ èdè Arab àti ẹ̀kọ́ èdè Arabíkè láti ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ pàápàá jùlọ níbàámu pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ òde òní. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló wà ní ìbámu pẹ̀lú àfojúsùn ìjọba ìpínlẹ̀ Kwara fún ìdàgbàsókè ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà nípínlẹ̀ yìí. Ìgbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún olùdásílẹ̀ àjọ Amaru Organization Ọmọ̀wé Maruf Raji Owóyẹmí ṣàlàyé pé wọ́n gbé ètò náà kalẹ̀ láti rí i pé wọ́n pa ààlà rẹ̀ láàrin kíkọ ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù láyé àtijọ́ àti níbàámu pẹ̀lú òde òní. Ọmọ̀wé Owóyẹmí ṣàlàyé pé ètò ọ̀hún ó ní wọ́n ti máa kọ àwọn èèyàn nípa ọ̀rọ̀ Arábíkè látọwọ́ àwọn olùkọ́ lágbàáyé pàápàá jùlọ àwọn tí ó wá láti ilẹ̀ Libya. Alága ètò ọ̀hún tó jẹ́ adájọ́ àgbà fúnlẹ́jọ́ Kòtẹ́milọ́rùn ti lẹ́jọ́ Sharia ní ìpínlẹ̀ Kwara òní ìdájọ́ Abdulatifu Kamadeen ké sí àwọn tí ó jẹ́ àǹfààní ètò ọ̀hún kàn dáadáa pàápàá jùlọ kan lè ṣerú ẹ̀ fún àwọn ẹlòmíràn ní ọjọ́ iwájú. Síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ẹgbẹ́ òṣèlú alátakò alábúradà PDP ní ìpínlẹ̀ yìí ti ké sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak gbé sí Akin láti pé wọ́n tú okùn lọ́rùn àwọn obìnrin àti ògo wẹrẹ tí wọ́n tó 84 tí wọ́n kó nígbèkùn ní wòrò níjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ yìí. Wọ́n ṣàlàyé pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lédè bó ṣe tú okùn lọ́rùn àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pààlà pelu ipinle kwara atejade kan to lede lati owo akowe ipolongo fun egbe oselu pdp ni ipinle kwara olusegun adewara lo da wodu nu pelu ijoba ipinle oyo mo je tu okun lorun awon eyan kuro nigbe kan wa ginigbe leyin gba kan ti lo adota ojo egbe oselu pdp fide mule ipe igbese lede ni ipinle oyo filede farajin awon osise alabo lati ri pe won dekun ipenige to abo ton ba le fira eranti ipe awon obirin ati awon ogowere ti won to merin deni ogosan orun won ko nigbekun laaji ojo keta osu keji odun ta wa ye lati gba na awon eyan won si wa nigbekun awon ajinigbe waye o ajo eleto debo le INEC ti mu ojo mi na to je gbedeke fun awon egboselu lati fi oruko awon moye won fun ipo are ati fun ijoko ilegbe ma sofin apapo ile ye saju eto debo odun to nbo atejade kan to yede latowo commissioner apapo to je alaga egbemo fun oro royin ati tanijolo debo fun ajo INEC Mohammed Haruna salaye wi pe igbemo ton re se ibasepo egboselu IPAC lo ra webe si ajo hun gege bi o se wi oni ajo IPAC ni o pe kan fun ogodi esi papa julo pupo awon egboselu oni ko ti fi oruko amoye won sowo si oju itakun ajo INEC ajo to di bule se ti oko fide mule wi pe to ba ti di ojo segun ojo kerinla osu kerun ta wa ye gbede kan yo pari fun won lati fi omoye won sowo soju itakun re saju gbede kejo ba meta ojo kokanla osu keje oni won fun awon egboselu ohun ajo ijoba eleye ton re se oro ojojo naimet kegbajare pe isele ekun mi oni yo waye ni awon ipinle merin deni ogbon ati ilu abuja awon ipinle tan daro ko ni ipinle bauchi tigawa taraba adamawa plateau benue nasarawa ati ipinle kogi ni awon ipinle to wa ni agbegbe arewa eleye isele ekun mi oni yo waye laarin ojo kokanla osu keje si ogunjo osu keje run ta wa yi ago naimeti fide mule pe la ta igoragba to ti ro naju mi wa akoko osu keje lo fa ti isele kumi yo fi waye ago naimeti tedo mo pe isele kumi o se ran o se akoba papa julo fun irin oko o si fa sunkere gba kere oko egbe oselu oni teswaju APC ti kede wi pe oruko awon omoye re fun ipo rare ati fun le gbimo asofin apapo le ye won wi sowo soju itakun ajo INEC o fi die mule pe are Bola Tinubu ati gba keji are le ye Kasim Shettima awon na ni won je omoye fun ipo are egbe oselu APC ni to debo oro to nbo bakan na won ti fi oruko awon omoye fun legbimo asofin agba ile ye ati legbimo asofin ile ye sowo soju itakun ajo INEC kede to lede latowo alaga papo egbe oselu APC nile ye ojogbon mutaji tuwada loni fide mule pe leyin igbe deke to ti pare latowo ajo INEC kan fi lede oruko moye fun ipa re ati legbimo asofin apapo le ye o fide mule ni bayi won ti foruko sowo soju itakun ajo INEC won fi die mule latowo alaga ope Shettima ona ni yo je igba koduje fun ipa re labi asia egbe oselu oni teswaju APC iroyin ekun na ni amuwa si ti gboyin lati kanin Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin simiran pe yi a lo si lokere won kede ipapoda adari teleri fun ile Qatar lekan si akin pe eku ikale
3: kun kai lu jarawa itakun ibado re Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
4: eh amo kuti wa baje amo kuti juwo ilu sugbon omo oluwa na ni koda esikan na latujo nse ewo
5: je ka bo lasiri je ka gboju nbe
4: eh asiri e ko gboro tun loju ewe
5: he
1: edu e je arunu jinle o se mo pe ire wa abaje ati ipinu odi ko mara ale eleya meya tabi oju saaju e je abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti
2: imoran yi lo n detete igboyin lati ikoni diamond 88.7 ilorin

0: Ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúhá sí ẹtìgbọ̀ yín láti kẹyìn dá amọ̀dẹ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè. Ìjọba ilẹ̀ Qatar ti kéde ìpapòdà adarí rẹ̀ tẹ́lẹ̀ rí Sheikh Ahmad bin Khalifa Altani Tayloh Al-Faifu lọ́dún 2013. Ìjọba ilẹ̀ Qatar fìdí ẹ̀ múlẹ̀ wípé rẹ̀ lónìí òní wọ́n ṣe àdúrà fún olóògbé ọ̀hún. Wọ́n sì kéde pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀run fi dárò látàrí ìpapòdà adarí ọ̀hún. Wọ́n ti kéde wípé iléeṣẹ́ ìjọba òní àsíá rẹ̀ ni wọ́n wà ní agbèdè méjì. Adarí tẹ́lẹ̀ rí ọ̀hún rí òní wọ́n pè wípé gbígbèsè akin fún ìdàgbàsókè tó lédè ní ilẹ̀ Qatar. Sheikh Ahmad olùgbàjọba lọ́dún 95 tó gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀ tó wà ní ilé òkèrè nígbà náà. Síbẹ̀ ní ilẹ̀ òkèrè, ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti ṣe ìkọlù mìíràn sí ilẹ̀ Iran láti gbẹ̀san bí ilẹ̀ Iran ṣe ṣe ìkọlù sí ọkọ̀ agbègbè kan ní orí odò Strait of Hormuz. Ilẹ̀ Iran ti fìdí lédè látọwọ́ àwọn ọmọ ológun rẹ̀ wípé ní báyìí wọ́n ti ti orí odò ń pa dọjọ́ míì ọjọ́ rẹ̀ tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn alátìlẹ́yìn ilẹ̀ Amẹ́ríkà ní ẹkùn ọ̀hún. Iléeṣẹ́ ológun ilẹ̀ Iran ó ní ó ṣe ìkọlù sí bùba ilẹ̀ Amẹ́ríkà ní Jordan tí wọ́n sì tún jàlú ránṣẹ́ sí ilẹ̀ Iran láti ọwọ́ ilẹ̀ UAE, ilẹ̀ Kuwait àti Bahrain. Ìgbésẹ̀ ọ̀hún ló lédè lẹ́yìn ìgbà tí wọ́n fi ẹ̀sùn kan ilẹ̀ Iran wípé ó ṣe ìkọlù sí ọkọ̀ agbègbè mẹ́ta kan lórí odò ọ̀hún. Ṣáájú ní ìránṣẹ́ ìròyìn ilẹ̀ Iran ti fìdí ẹ̀ múlẹ̀ wípé odò wọn ti pa dọ̀jọ́ mi ọjọ́ rẹ̀. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ọ̀hún ló gba àtúntò tó lórí omi ọ̀hún ló jẹ́ kí wọ́n ṣe ìkọlù sí. Lábala ìròyìn eré ìdárayá, ajẹ́lẹ̀ bọ́ọ̀lù nílẹ̀ Senegal ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ajẹ́lẹ̀ ọ̀hún Pape Thiaw lẹ́yìn ìgbà tán yọwọ́ kílàǹkó ikọ̀ ọ̀hún kúrò nínú ìdíje àgbáyé. Ẹni ọdún 5 tẹni 50 Thiaw ti gba bọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ilẹ̀ Senegal tó sì yàn sípò 2024. Ilẹ̀ Senegal ó ní ó fìdí rẹmi ríjà àgbáyé sọ́wọ́ ilẹ̀ France àti ilẹ̀ Norway tó sì gbowúrò sí ojú ilẹ̀ Iran pẹ̀lú àmì ayò góò 5 sódò. Ilẹ̀ Senegal ilẹ̀ bẹ́ẹ̀jọ́ yọwọ́ kílàǹkó rẹ̀ kó ní ríjà àgbáyé pẹ̀lú àmì ayò góò 3-2 lábẹ́ ìṣàkóso olùkọ́ni ilẹ̀ Senegal ló gbaríje ilẹ̀ adúláwọ̀ ní oṣù kínní. Ó sì padà gbà lọ́wọ́ rẹ̀ látọwọ́ àjọ CAF bó ṣe bonú kúrò lórí ìpápáṣere nígbà tó ń wá kó pẹ̀lú ilẹ̀ Morocco ní àwọn àṣekẹgbà ìdíje ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí, ìjọba ìpínlẹ̀ Kwara fún èdè ìfarajìn rẹ̀ fún ìdàgbàsókè ìmọ̀jìnlẹ̀ ẹ̀rọ kọ̀ǹpútà nípínlẹ̀ yìí. Aka fún yín nípínlẹ̀ Kwara bákan náà wípé ẹgbẹ́ òṣèlú PDP ti ké sí gómìnà Abdulrasaq ìgbésẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n tó 84 tó wà ní ìgbèkùn àwọn aginígbé. A sọ fún yín pé àjọ INEC ti fún ẹgbẹ́ òṣèlú ní ọjọ́ díẹ̀ sí láti fìlédè orúkọ amóye wọn fún ipò ààrẹ àti ìjókòó ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí. Nílé òkèrè a sọ fún yín wípé adarí tẹ́lẹ̀ rí fún ilẹ̀ Qatar Ahmad bin Khalifa dágbére fàyè ní ẹni ọdún 84. Lákòótán a sọ fún yín pé ilẹ̀ Senegal ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni rẹ̀ Thiaw lẹ́yìn ìgbà tó kúlàǹkó kan kúrò ní ìdíje àgbáyé. Tó yín lópin ìròyìn ọ̀hún Abinu Akinwumi lọ́lọ́tún ròyìn Taiwo Adeyemi lótú tó kà sétí gbọ́yìn lẹ́ẹ̀kan sí Akinyin pé ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀.
1: Síbẹ̀ o.
2: Ẹ mọ́ mọ̀ bínú, kíní ọ̀hún ti bà mí lẹ̀ ni.
1: Ìgbà tó wá bọ̀ lẹ́ǹkọ́, ṣébi tó yẹ kó ṣe gá sínú? O ti ẹ̀ mọ̀ pé bí esi bá fi lè gbé kíní ọ̀hún tó sì bà ló ń jẹ lòmíì, o lè fo ní irú àìsàn ni. Èyí tó ṣe wòdà o. Ó yọ àfira, kó bó ti ṣe kúrò bẹ́ẹ̀.
2: Ẹ mọ́ bínú o mọ̀mọ́.
1: Ẹ rí nǹkan, a wí wíwí, a fọ̀fọ̀fọ̀ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ jẹ́ ká yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa. Bẹ́ẹ̀ bá wa kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gásà yìí ká yín, ẹ tètè kìlọ̀ fún kọ́mọ́ bá fi tiẹ̀ kó bá ti yín. Torí bí ara ẹni bá ń jẹ kòkòrò tá ò bá wí fun, hu rẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn. Ẹ jẹ́ ká yìíká àti agbègbè wa máa wà ní ìmọ́tótó nígbà gbogbo.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
4: It's your number one hit song on Diamond FM 88.7.
5: O n fẹ́ simi létí, o n gbàrìrì dọ́kan, ìkànnì Diamond 88.7 FM.
6: 88.7. Music. Radio, where hit music lives.

gbogbo tó ní ẹ̀mí kó bìyìn fún Olúwa.

with me.

0: Olua, Olua.
1: Olá.

0: Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
1: Yeah.

0: gbogbo àfonífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kékèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùmù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní elfata ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹ gba ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùmù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin tí bẹ ní òpópónà mórítàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédéé aago márùn ìrọ̀lẹ́ àrùgbó ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Dádì, ẹ bá mi súre fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa yìí sá.
2: Gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò àgbáyé mu. Ẹ gbọ́rọ̀ Olúwa látẹnu wò rẹ̀. Bíbélì sọ wípé ẹ̀yin kọ́ lẹ̀yàn mi. Ó ní èmi ni mo yàn yín láti so èso. Kò wá ní kẹ́ ẹ so èso lásán o. Ó ní ní ọ̀pọ̀lọpọ̀. Gbogbo tó ń dá yín dúró láti mọ́ rí èso ọ̀pọ̀lọpọ̀ so. Ní orúkọ Jésù iṣẹ́ yẹn bàjẹ́ lórúkọ
1: Jésù.
2: Ọ̀rọ̀ Olúwa sọ wípé èmi ni mo yàn yín. Gbogbo ẹni tó fẹ́ kọ̀ǹtú ayé yín tí ò mọ ìpìlẹ̀ ṣẹ̀dá yín. Ẹ gbọ́rọ̀ Olúwa látẹnu wòlíì rẹ̀ aṣíwọ́ wọn kò lára yín. Gbogbo ẹ̀dá alàyè tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Gẹ́gẹ́ bí àkórí ìrìn àjò tí a fún wa ní ti oṣù yìí. Wípé mo ti di òmìnira. Mi mọ bí tí a sọ ọmọ nínú ẹ̀mí tó wá fi ń ṣiṣẹ́ ẹrú láyé. Ẹ gbọ́rọ̀ Olúwa látẹnu wòlíì rẹ̀. Mo wọnú ẹ̀mí lọ àtúwọ̀ sílẹ̀. Gbogbo bí tí a sọ bísínẹ́sì rẹ mọ́. O kàn ń gbóhùn bísínẹ́sì ni kò kàn lọ́wọ́. Wọ́n kàn ń prọfẹ́sáì ni pé mo rí báyìí wọn parọ́. Ibi tá a sọ mọ́ ni ò jẹ́ kó wọnú rẹ̀. Ẹ gbọ́rọ̀ Olúwa látẹnu wòlíì rẹ̀. Gbogbo bí tí ayé sọ mọ́. Tí ìròyìn ayọ̀ wá di tó ń pàdé lójú àlá lójú ayé kò wá sí ìmúṣẹ ní orúkọ Jésù àtúwọ̀ sílẹ̀ òmìnira rẹ òní náà ni ó dé wọnú òmìnira rẹ lọ ọwọ́ ọlọ́run ó ba ayé ẹ̀ pàdé nípa agbára tó ń bẹ ní ẹ̀jẹ̀ Jésù Kristì ọ̀rọ̀ Olúwa sọ wípé wò mí sàn èmi ó sì sàn ó ní gbà mí là èmi ó sì là gbogbo èèyàn tó wà níbí àti gbogbo etí tó ń gbọ́ mi àti ìwòsàn àti ìgbàlà kó wọnú ilé rẹ wá lórúkọ Jésù àti ìwòsàn àti ìgbàlà kó wọnú ilé rẹ wá lórúkọ
1: Jésù
2: mo sọ ní orúkọ Ọlọ́run àlàyé bíbélì sọ nínú ìwé Genesis ó ní àǹtí Sera wípé Olúwa pa mí lẹ́rìn ó ní gbogbo etí tó ń gbọ́ wọ́n sì ń bá mi rẹ́rìn gbogbo bí tí a ti fi ọrẹ́ rìn Olúwa yóò pa ọ́ lẹ́rìn tí wọ́n mọ̀ fi bá ọrẹ́ rìn gbogbo bí tá a ti ń fi ọrẹ rìn olúwa yóò pa ọ lẹrìn tó mọ fi bọ ọrẹ rìn ní àṣẹ ti bàbá tí ọmọ tí ẹmí mọ jésù kristi olúwa wa.
1: Ami lórúkọ jésù mo kí gbogbo ẹyin èèyàn káàbọ̀ sórí àkànṣe ètò ẹyin dáfíndì ti ọ̀sán òní èyí tá a fi sọrí ètò ẹ̀fátà tí ó máa ń wáyé nínú ìjọ CNS movement number 1 ní ọjọ́ Thursday kẹta kẹta oṣooṣù wòlíì ọlọ́run wà níbí pẹ̀lú wa àwọn náà ni prophet moses adémọlá àti arákùnrin wa samuel owóṣeéní God bless you sir. Ẹ bá sọrúkọ yìí.
3: Samuel Ajijola.
1: Samuel Ajijola. God bless you sir. Lónìí wọ́n máa rán wa létí àkànṣe ètò yìí. Dádì kí la kòrí tọ́lọ̀ ń fún wa? Mo ti gbọ́ inú àdúrà lẹ́ẹ̀kan bọ́ mo fẹ́ kẹ́ sọ báyìí.
2: Aki gbogbo ilé.
1: Yes sir.
2: Gbogbo ìta ti ń bọ̀ wálé jákèjádò àgbáyé.
1: Yes sir.
2: Ní oṣù tó kọjá. Tẹ̀wá tẹ̀lé wa. Ẹ rántí pé Olúwa sọ wípé gbogbo ohun tóluwa ti sọ. Ni o jesi shishe.
1: Yo wa se moshe.
2: Yes, everything there will be performance.
1: Yes, sir.
2: Of every good thing that the Lord has said consigning us. And this month is a very wonderful topic. The Lord is telling us that what can stop your performance is when you're in the bondage.
1: Baby.
2: In to le da shishe redro, oni to ba wa ninu ide. Sugbon ni osu yi, Oluwa wa kede re. Ko so wipe wa gba ominira. Oni o ti di òmìnira I am free. Ẹgbọ́ ibi tá a ti rí àpẹẹrẹ ọ̀rọ̀ yìí wípé Olúwa ló sọ̀rọ̀ lóòótọ́ ni wípé nígbà tí a gbàdúrà tí Olúwa fún wa ní àkórí ọ̀rọ̀ yìí Nàìjíríà gan jẹ́ alábàápín nínú rẹ̀ torí àwọn ọmọ tá a gbé dé ọjọ́ tá a sọ ọ̀rọ̀ yìí ọjọ́ kejì ni won tun won le
1: hallelujah
2: so o mi pe oluwa akori ni ajo yi ki n se fun awon omo ijo nikan o
1: beni
2: fun gbogbo agbaye ni o so eni to ba ti se tan lati gba ominira ominira ti wa nle bayi tori olohun fun ara so wi pe oni e ti di ominira
1: efata ti o nbo lona yi ojo wo lo bo si ninu ose ta wa yi
2: ojo thursday
1: ojo thursday
2: ojo thursday tan wo yi
1: alamisi
2: beni sir
1: ago melo lo ma bere sir
2: ago meri abo program abere
1: ago meri
2: awon korin awon afofere won ti gbe ohun ope soke pelu ohun elo orin won lati si fere si orun sile
1: era kun e ba ti waye
2: ah gege bi olotu wa ti so ni atowuro gege bi ati mo o nbe ni awata ba mo post office ta ba ti de post office ko ni si ijo nla to nbe legbe re ohun lo doju ko bridge te ogun bayi ni muritala no ni ani eka ibombe asitini yoba sugbon gbogan la nibi ta ti se sin ti yoba ibe la o ti pade a si so fun wa ni is awon eto wa o yi pada pati se nsi
1: lati atẹyin wa
2: beni awon bi to ti yi para na ni wi pe itesiwaju yo wa ninu itusile
1: amen
2: oro olohun si ni otun otun ni o ma wa sugba ti o yi para ta nso ni wi pe a ti gbe gbogan adura ko bi to wa
1: beni sir
2: elekeji bakan na a n pese oko kale eyi ti o da para lo si ile to wa
1: okay
2: gbogbo bi ta ba ti wa oko wa le ti o da para ago meje ati pari o peju ago meje oko ti o da wa para lo si
1: agbegbe
2: wa agbegbe wa o wa nle
1: e je ki n tesi waju ta ba de lati eka ipolowo oja arakunrin wa samuel na wa nbi won ba mi ba awon odo soro laarin iseju kan e je aya seka ipolowo oja
4: why you go allow we steal your harvest when smoother day here to protect your farm Abi you know say Harvest Feed Industries Limited. Now them they make smoother, the reliable herbicide where farmers feed trust for soybean, Irish potato, cowpea and vegetable farm. Smoother they give farmers flexibility because if it work as pre-emergence herbicide when you apply them 1 to 2 days after planting or as early post-emergence treatment when weeds don't already show face between 7 to 14 days after emergence. Smoother they control stubborn grasses and broadleaf weeds before them feed disturb your crop growth. Smoother they protect your investment from beginning of the season till it reach harvest time so you fit enjoy better output and more profit. Ask for original Smoother today from Harvest Field Sales Reps on top this number. Or visit any agro dealer near you. Smoother, final bus stop for any weeds and grasses where they disturb your farm.

0: Are you craving the real taste of Calabar meal? Look no further. Welcome to Two Brothers Calabar Kitchen, where authentic food comes alive. From rich and tasty soups such as Afang, Banga, Edikaikong, Egusi, Ogbono, and even white soup. Oh my God! Every pot tells a story of tradition and taste. And if it's pepper soup you desire, we've got you covered. From catfish, chicken, goat meat, cow leg, cow tail, isiewu, unkwabi. So peppery, so spicy, unforgettable. This is an exquisite cuisine fit for kings and queens. And now, Two Brothers Calabar Kitchen is closer than you think. Visit Two Brothers Calabar Kitchen at Fun City Arena, Fate Road, beside Federal Secretariat, GRA, Ilorin. Delivery services is also available on request. You can book and place your orders 0816-977-441 or 0810-997-7888. Two Brothers Calabar Kitchen, home away from home.
1: Rédíwò ló dára láti máa gbọ́ Diamond FM ló dára jù.
2: Ẹ káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà. Wòlíì wá wà níkàlẹ̀ àti àwọn aṣojú ìjọ CNS Movement No. 1 lórí àkànṣe ètò tí yóò wáyé lọ́sẹ̀ yìí olóṣooṣù tó máa ń wáyé ní Thursday kẹta oṣooṣù. À ń sọ̀rọ̀ kan bọ̀, a ní gbogbo ohun tọ́lọ́run ṣe fún wa. O n tẹ̀síwájú ni dáadáa nínú ètò Efata yìí. Ẹ bá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mọ́tò yẹn sá.
3: Gẹ́gẹ́ bí mo ti wí lẹ́nu.
2: Ẹni ìpèsè ọkọ̀ ń bẹ ńlẹ̀. Ok.
3: Ká má ṣòfò láti dúró de ọkọ̀ tí ó gbé wa wá sí ilé Adua. Ẹ jẹ́ ká gbìyànjú. Ìdí tó fa ni wípé a ti ní experience wípé a gbé ọkọ̀ kalẹ̀ àwọn èèyàn ní síbẹ̀. Ṣùgbọ́n tó bá ń padà wọ́n máa ń kun. A sì ṣàkíyèsí wípé àwọn kan máa gba ibi iṣẹ́ wá síbẹ̀. Àwọn kan ó lọ sọ́jà láti wá síbẹ̀. Ìdí tá a ṣe rọ gbogbo ènìyàn wípé ká gbìyànjú láti pàdé ní ilé Adua.
2: Gbogbo bí kíbi tí wọ́n bá ti ń bọ̀ kí wọ́n máa bọ̀ ní CNS No. 1 ní aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó dá. Ẹni ètò bẹ̀rẹ̀ aago 5 kù díẹ̀.
3: Aago 5 kù díẹ̀ ètò gbéra sọ.
2: Now mo fẹ́ béèrè ìbéèrè kan. Ẹ jọ sà, Ọlọ́run ti ń ṣe ribiribi. Kódà a ti gbọ́ testimony tó ṣòro gbàgbọ́ lórí rédíò yìí nípa ètò Efata.
3: Bẹ́ẹ̀ni.
2: Dádì, ṣàǹfààní ń bẹ fún àwa tá a bá wá. Ẹlòmíì, níbi tá a ti ń gbàdúrà lórí rédíò yìí Ọlọ́run ti fọwọ́ tọ. Làdúrà rẹ ti gbà. Ṣé àǹfààní ń bẹ tá a bá wá lọ́jọ́ Thursday láti sọ ẹ̀rí ohun tí Olúwa ṣe fún wa láàrin gbogbo èèyàn?
3: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Yes sir.
3: Ọ̀kan nínú ọ̀rọ̀ Ọlọ́run ni láti jẹ́wọ́ oore tí Olúwa ṣe fún wa. Àǹfààní wà. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. A dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọlọ́run. Wọ́n fa àyè lẹ̀ fún testimony time.
2: Hallelujah.
3: Fún gbogbo èèyàn láti jáde. Láti wá sọ ohun tó Olúwa ṣe. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé ọ̀kan nínú irinṣẹ́ tí ń ṣẹ́gun sàtánì òní testimony.
2: Bẹ́ẹ̀ni.
3: Bíbélì sọ pé a sì ṣẹ́gun dragon náà nípa ọ̀rọ̀ ẹ̀rí. So irinṣẹ́ tá a fi ń jagun ọ̀rọ̀ ẹ̀rí wà nínú wọn. So téèyàn bá ti jáde pé òun fẹ́ wá jẹ́rìí sí tọ́lọ́run ṣe. Ó túmọ̀ sí pé àwọn ogun tó wà lẹ̀ náà fẹ́ dojú kọ.
2: Bẹ́ẹ̀ni.
3: So àǹfààní wà lẹ̀ fún ọmọdé àti àgbà láti wá jẹ́rìí sí ohun tọ́lọ́run ṣe.
2: Ajíhìnrere Samuel, bá mi kí ni èrò yín nípa ètò tó ń bọ̀ lọ́nà yìí? Kí lẹ máa sọ fún àwọn tí wọ́n ń gbọ́ wa ńlé, pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ bíi tiyín báyìí?
4: Advice mi fún gbogbo àwọn ọ̀dọ́.
2: Okay.
4: Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ lójú ní every edition tá a bá wá.
2: Okay.
4: O ní wípé gẹ́gẹ́ bí àkórí program tá a fẹ́ ṣe.
2: Yes sir.
4: O ní pé mo di ìtúsílẹ̀. Mo ti gba òmìnira.
2: Bẹ́ẹ̀ni.
4: So àwọn tó wà nínú dè tó pọ̀ jù. O làwọn ọ̀dọ́.
2: Bẹ́ẹ̀ni.
4: Nítorí
2: àwọn ọ̀pọ̀lọpọ̀ di àfọ́fà. Ń bẹ lọ́wọ́ ọ̀dọ́.
4: So àwa sì ní ọjọ́ ọ̀la. Ẹni tán bá dè mọ́lẹ̀. Kò lè túyàn sílẹ̀. Ó ní láti kọ́kọ́ tú òun náà sílẹ̀ kó tó lè dẹni tí ń gbà yàn la. So gẹ́gẹ́ bí advice mi fáwọn ọ̀dọ́, o ni pé ká wá Ọlọ́run wá. Gẹ́gẹ́ bí Jòhánù ṣe sọ nínú Bíbélì, ó ní ẹni tí Jésù bá sọ mi di òmìnira, ó di òmìnira nítòótọ́. Jésù kan lọkọ̀ síbẹ̀, ọmọ lọkọ̀ síbẹ̀. So láti save time láti mọ explain ẹni tó mọ jẹ́, mo sọ wípé ẹni tí Jésù bá sọ di òmìnira, ó di òmìnira nítòótọ́. So advice mi fún gbogbo ọ̀dọ́ ni pé ká wá sí program yìí.
2: Ẹ̀ṣọ́. Tí a bá ń bọ̀, wòlíì kí ni ká mú dání sá?
3: Nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ mú dání tó ṣe gbòógì.
2: Yes sir.
3: O ní ìgbàgbọ́ yín.
2: Okay.
3: Ìgbàgbọ́ yín. Ìgbàgbọ́ ni ohun tí Ọlọ́run nílò láti ọ̀dọ̀ gbogbo ènìyàn. Nípa omi tá a ó fi gbàdúrà, on difficile university ah ele ma gbe
2: olorun ti fun difficile ri lofe
3: olorun ti fun wa lofe funra re lo ja omi bayi omi tutun ti won gbe wa latajo na soke si olorun ta si jo gbadua si e funra re lo e mo sofu gbe omi dani omi ta o fi gbadua wa ta o ki fun gbogbo wa ta o jo gbadua e igbagbo o na nilo as fe gbe wa a fe be wa pe inu loluwa la nbo wa
2: okay
3: in say party as in ma so party
2: okay
3: a ma so ile oluwa so e mo ja mo address in ti olusogun to ni fi ri bible pe e ja gbianju
2: pe imura wa ko je ti omoluabi
3: omoluabi e ja address dada o kan ninu nti o dabi ilana ijo wa fun awon ti won n ba wa jo sin gege bi ijo to won si fe darapo mo ise adua yi lati ja anfani ore ofe olohun to di gbogbo eniyan la pe oni pe kin wo bata wonu
2: gbogan
3: adua a le wo wonu surrounding church sugbon inu gbogan adua gangan kin wo bata wole a ori awon aso na ti won fun wa ni nylon eyi ta le ko si ta di bo abi awa abi ka ko sinu baagi wa gege bi ati mo bakan na gege bi ati bibeli so pe nibi ta omo olohun pe jopo si oni satani wa nbe but that wa nbe iye tumo si pe a ni security ti olohun fun wa ni toto ati tara ati temi sugbon iye o tumo si pe ti won na ba wa ko mo toju phone re
2: mo tura le o
3: ehn tori gbogbo eyan la pe kin sa won mo jo wa nikan gbogbo eyan ni jesus n pe so gbogbo eyan to ba woro wole mo n to
2: elomi o ti
3: gba ko luwa fun won ni iwosan
2: ko mo wa ba toju phone re
3: phone re ibi adua lo n bo wa mo wile ko dollars sinu bag owo okore ti to moto ti o da opara lole o wa nle so ora mu sikini ninu owo ti o na tinu bag so oluwa ran wa loruko jesu
2: amen
3: security wa nle oko to ba gbe moto re bo ibi to park si
2: okay
3: o wa there is
2: parking space
3: wa parking space wa where you park your car and we have enough security both we have any civil defense we have even the internal and external security.
2: Uluwa
3: and of course, spiritually, we have been praying.
2: Hey, onku bi iseju meji ko to di pe a ku lori eto yi. Mo fe gba ipe kan tabi meji wole lati odo awon ti won gbo wa nle. Te ba ni eri kan ti e fe so, e le pe wole bayi. To ba ni te ba ni ibere, e le pe wole ko to di pe ma fun wole lanfani ati yonda number e fata te le pe si leyin eto 0913655692 alaafia fun yin o
5: alaafia fun yin
3: baba godwin
5: godwin la jori
2: era sa
5: ah olagbadura ebi gan eri abi
2: adupe
3: be ni baba
5: diamond e fata
3: mo si
5: ebi gan eri
3: eri ni baba
2: I do pay Jesus. 0913655692. Ma fun eyan kan laye si ki wo le ile yonda number efata to ba de ni afikun lati odo alagba Samuel na ki o to di pe an lo. Hello.
6: Hello, Baba.
2: Yes, sir.
6: Lo ka ku eto.
2: Oruko yin ati bi te tin pe. Ah.
3: Olotu.
2: Yes, sir.
3: Eleyi ni in ti Oluwa pa lase fun wa.
2: Okay, sir.
3: Latara ti o ye ka mo wa fun adua.
2: Okay, sir.
3: Oluwa so fun wa ni osu to koja pe osu meta la o fi mo wa.
2: Okay.
3: Gbogbo wa ta ba n taja.
2: Okay.
3: Oni ka mu nkan dani.
2: Nkan apere n ta nta.
3: Nkan ta. A mu dani
2: wa. Eya lakowe emu biro dani o.
3: Emu biro dani. Olopa emo mu bon wa o.
2: Okay.
3: Eyin na mo nsa emu biro dani.
2: Okay.
3: Ewo ta n ta ogun.
2: O si le mu fila re dani. Gbogbo awon ologun le mu fila awon dani.
3: Bẹẹni.
2: Ki won na soke
3: so. Ọta n ta ogun. E le mu kara ole. Mu dani.
2: Okay.
3: So gbogbo business ta ba n se e je ka mu wa government workers eyina biro le nlo mu dani
2: onise owo
3: onise owo eni scissors eyin te se tailor eni te nle ro spinal ti to e won gbe ro wa church o ti to then prayer request e ko sinu iwe ti akoko ba to gbogbo nkan yi la na soke ti a o fi bọlọrun soro gbogbo en to fi wa sinu ide oluwa yo tu wa sile loruko jesu
2: amen jesu arakunrin samuel ni ikadi gbolo nkan pere kini ki amariti lojo thursday
4: tabambo le ka mu gba po wadani
2: gbebo
4: yin so
2: adupe
4: then nkan ta ma mariti o po nle ko se fenu so
2: kamari ti ishami ati

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe àwọn bàbá ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́

0: ẹjẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa kíra pé ẹ kú dédé àkókò yìí ẹ̀yin ara ilé tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì ẹ̀dá Monday 3.7 FM nílùú ti Ìlọrin. Ṣáájú ohun gbogbo ètò tẹ́ fẹ́ gbọ́ yìí tá a pè ní ọ̀nà àbáyọ ti ẹgbẹ́ òṣèlú Ọlọ́run Brother People Democratic Party PDP ní ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara. Eléyìí tí wọ́n ń ṣe lórí ìkànnì yìí tẹ́ fẹ́ gbọ́ lásìkò yìí ìta jẹ́ kó kọ́kọ́ di mímọ̀ fún yín ni pé gbogbo tí wọ́n bá sọ látọ̀dọ̀ àwọn àlejò wa lónìí ìwòye àwọn àlejò wa ni ó yàtọ̀ sí ti ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ó sì yàtọ̀ sí ti àtọ́kùn ètò. Torí náà wọ́n mọ̀ kí aṣojú fún ẹgbẹ́ òṣèlú Ọlọ́run Brother PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara tí wọ́n wà pẹ̀lú mi ní yàrá agbára bí lónìí wọ́n mọ̀ kí wọ́n káàbọ̀ sí yàrá agbára. Ọlárẹ̀wájú Ògún ní Yọ̀pá Ẹ̀bìtì náà lórúkọ tèmi. Lónìí n tá sì jọ̀wọ̀ òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ sí nípínlẹ̀ Kwara. Lábẹ́ bẹ́ẹ̀ náà ni mò ń kí comrade honorable Muftau Arumaradu káàbọ̀ sí yàrá agbára. Ẹbámi káwọn èèyàn gbọ́ yín nílé.
1: Àwùjọ bíi láàhí mi náà ṣàìtọ́ nínú ọjọ́ bisimilahi rahmani rahim abiyan astain rọbì sidney ilman. Mo kí gbogbo aráalé kú ọjọ́ méjì ìjọ mẹ́ta bí a bá ti ríra ní àárín ọjọ́ méjì sí ìjọ mẹ́ta ẹkú àtijọ́ ni à ń kíra ẹni. Akin etí tí ẹ fi ń gbọ́ ọlọ́run bọ̀ níjẹ́ kí ó di. Àtúwá rọ̀ yín kí ẹ bá fi àpèrè tẹ́ẹ̀dì lénìí kẹtún gbádùn adé kunkundun. Kọmi Mufta Arumaradu òun ni orúkọ mi.
0: Bá a ṣe ń kí yín káàbọ̀ sí orí ètò tá a pè ní ọ̀nà àbáyọ ní kànnì yìí àkí gbogbo àwọn tẹ́jọ kọ́ wọ́rìn tó fi kan honorable Abdulhafiz Mana gbogbo yín náà là ń kí káàbọ̀ sí yàrá agbára bí.
1: Mana
0: ẹ já wá sí báyìí lórí ètò ohun honorable Abdulhafiz Mana bá a ṣe ń káwọn náà káàbọ̀ àti gbogbo àwọn tẹ́jọ kọ́ wọ́rìn. Ẹ jẹ́ mú láti apá àbí ayẹyẹ kan wáyé ìyẹn níjẹta òde yìí tí ń ṣe ọjọ́ jimo olóyin jimo aláyọ̀ jimo alálùbáríkà tó ní sí pẹ̀lú wíwó láwà ní fún ìmáàmù àgbà ìlú Ìlọrin tí wọ́n jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nípò. Ètò lọ bó ṣe yẹ kó lọ nínú ohun tá a sì retí gbọ́ nígbà tá a wà ń rìn láàrin ìlú ni pé ẹgbẹ́ òṣèlú yín bẹ̀rẹ̀ látòrí ààrẹ ilé asòfin àgbà tẹ́lẹ̀ rí dr abubakar bukola saraki ẹgbẹ́ òṣèlú pdp àti wíwó ẹni tó jẹ́ olùdíje tó ń wápò gómìnà lẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ yìí engineer suleiman bola kalẹ́ kàwé pé ránṣẹ́ ìkíni sí ẹ̀mí àwa tìlú Ìlọrin alhaji dr ibrahim sulu gambari cfr àti lórí pàápàá jùlọ fún àṣeyọrí tó wáyé lórí à ń wé láwà ní fún ìmáàmù àgbà ẹlẹ́ẹ̀kẹtàlá nílùú Ìlọrin. Ẹ jẹ́ àjọ wọlé yìí kí leléyìí túmọ̀ sí pàápàá jùlọ bá ní káwọ ní àtọ̀dọ̀ ẹ̀yẹ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ẹgbẹ́ òṣèlú Ọlọ́run Brother pdp nípínlẹ̀ Kwara. Kí leléyìí túmọ̀ sí kí ni pàtàkì eléyìí àti pé bó o lè ṣe lọ lọ́dọ̀ ọ̀tí yín ẹ jẹ́ mu láti ibi ọ̀sán.
1: Ẹ ṣeun ọ̀pá ẹ̀bìtì láká ẹyin ọlọ́run bọ̀ níjẹ́ kí ìjọba.
0: Àmì ọlọ́run.
1: Ìbéèrè tí ẹ tarí sí mi ẹni kí ni ó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú pdp.
0: Bẹ́ẹ̀
1: torí pé ẹ wo wípé ẹgbẹ́ òṣèlú ó yàtọ̀ sí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù àbí àyàn ìmọ̀ọ́mù àbí àyàn ọba nínú ìlú. Àmọ́ tá a bá kó gbogbo ẹ̀ papọ̀ a rí wípé abẹ́ gbogbo àwọn tí à ń sọ yìí abẹ́ wọn ni àwa tá a jẹ́ olóṣèlú abẹ́ wọn ni a wà. Léyìí tí ń túmọ̀ sí wípé a gbọ́dọ̀ mọ pàtàkì wọn tá a bá mọ pàtàkì wọn a ń jẹ ègún à ń jẹ mọ́yán ni. Eléyìí tí ẹgbẹ́ pdp ṣe látàrí pé a tẹ̀jáde láti fi kí imam tuntun imam bashir dasuki tá a fi kí wọn kú oríire. Ó wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ wa láti ọ̀dọ̀ àwọn olórí ẹgbẹ́ wa ó wá láti ọ̀dọ̀ ọ̀gá wa senator abubakar bukola saraki ó wá láti ọ̀dọ̀ gubernatorial candidate wa engineer suleiman bola kalẹ́ kàwú àti gbogbo àwọn tí ń jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú pdp. Kí ni reason tí a fi ń kí wọn? Ìdí ni wípé a ní láti yọ kíkí ọba àlọ́ ni a ní láti yà á sọ́tọ̀ láti ọ̀dọ̀ ọ̀gá wa àti ẹgbẹ́ pdp ni àti gbogbo àwọn gbogbo tó kàdé àti gbogbo tí ń jẹ́ ọmọ ẹgbẹ́ pdp nípínlẹ̀ Kwara a gbọ́dọ̀ ya kíkí tọba àlọ́run sọ́tọ̀ ọmọ òkú ẹ̀ bèrè lọ́wọ́ mi pé kí ni ìdí.
0: Mo fẹ́ kí ẹ bọ̀rọ̀ débì kan.
1: Ẹ ṣeun ọ̀pá. Now tí a bá wo imam bashir tí ọlọ́run ní kí wọ́n sípò padà lánàá èyí hun imam kejìlá tí wọ́n sípò padà lánàá ó níye ọdún tí wọ́n lò ní orí àpèrè. Nígbà tí ọba àlọ́rin tán dórí àpèrè ó níye ìmọ́mù tó jẹ lábẹ́ wọn tó fi dé ibi tó délé tó fi dé ìmọ́mù ẹlẹ́ẹ̀kẹtàlá. Ìwádìí ìmọ́mù ẹlẹ́ẹ̀kẹtàlá yìí àwọn náà wá wò pé ṣé ìwà tọ́kín dúpẹ́ fọlọ́run oju mi ni imamu eleke talai tun se ko lorun ba ko wo lai dasiko yi ko ba lora emi oba ilu lo ni daada kan tun yan o mi kan tun yan o mi kan tun yan o mi ni ti daada nu aye ko je ka ri won pe iyun ra wa ni pdp to ka ba baba wo ba lo ni ka ba dupe niyan ti won yan e ri pe gba ti oba ti imamu anaku keso su kini keso su keji keso su keta ni won tun yan imamu dasuki o ni nti won wo o ni consultations ta won na nse labele pe ah ile ta fe yan yi ilo e to ku la imamu to siko para lana ko doju ti ilu lo ni e ta ba yan yi na ko gboro je nti o doju ti ilu lo ko tun won nti o tun mu yi wa won wa joko won wa sample opinion awon to je agbalagba won sample opinion imamu agba afa won sample opinion awon afa agba ni ilu lo ni se mo ke itumo meji lo ni now iwa sample opinion won yi ke sa afa ni kan sample opinion won o won awon kan be nilu ta ma npe ni technocrats won o gboro yowo oru won le te ba fe yoru nkan yi ngba ton wa yan won ah won gbe yewo sotun won gbe yewo sosi won gba dasuki ona Sheikh Muhammad Bashir dasuki ora pe ni pe ohun na tun ni agbara lati buyikun inu ilu lo ni yi daada
0: pe ki soro se lu loro
1: yi oro se oro se lu ko ile oba ni ma yan imamu
0: ni lo teyin lo le mi nbere
1: o pe ibi ti n ba bo wa na niyan ngba tun wa gbe jade yi tan won wa wo pe ah bo se ri eleyi o buyikun wa iwa buyikun wa yi awa ta je gbeselu pdp gege bi pe se mo pe oro ilu lo je wa logun ke se ka se lu nikan ama gbogbo ti ma ti ma mu lu tesi waju awa ma se kini a ma da si ni iyin ro pe gbe mi tun ti ki imamu yato si ide ide
0: ni gbe e
1: mo ro mo mo ro be ni o iyin ti confirm e ama ti wa ta wa ri ebi pe egbe pdp ti wa gege bi ife ilu ta ni gege bi ife dagbasoke ilu lo ta ni ate ate jise ranse asiko worin ayan delegation ayan lo sodo imamu yi pe ah imamu dasuki o aba odupe o aba oyo o ona ta gba ta gba ta gba ba won yopo ile ti won ti yan imamu yi ni idile dasuki ninu tan ta ri gbo oni pe bi 40 years back onu gbona ti ba ma se mistake bi 40 years back ni olai ti kuo ninu ile won ogoji odun seyin ni olai ti kuo ni idile titi won won ma ti oba lo ni wa wo pe a lomo to kaju e nbe e ja da ogo yi ka da para sibe na so ohun ni a wa wo pe a oba to se ti imamu dasuki ti o jakamu na pe ni dile awon o ogo o le pada sibe mo awa na nigbagbo pe egbe PDP a jakamu na pe ni Kwara yi o ogo pada sowo wa awa na wa bologo yo kogo na o le se kini o le pada ba te awa na ni
0: owo e na igbagbo eni reti esi nigbagbo pe isijoba na pada bo wa segbe osi
1: na oba to se imamu dasuki ni orun ko yo se ti PDP na
0: o ti e ti se oda eje un pada sodo yin lagbon beun adupe pe eto na waye o lo ni rowo ro se adupe fun eto gbogbo to waye sugbon ibere ti mo bere na e ti down pe ki so se lu le ba lo e lo ba won yo e lo ba won dupe fun olorun na ni e ja wo bayi anything se adare papa julo legbe oselu yin ni pele ye ta ba se egbe oselu pdp yen tin se are le asofin agba tele re nile wa Dr. Abubakar Bukola Saraki ninu agbe jade te ba gbagbe lo se to koja abere nkankan lori ti o ma keko kan to fa koyo nile eko giga Fafiti yin Ilorin ti won ni won se agbateru bi o se lo si le ilu Italy lohun papa julo to je akeko onipo kini first class ninu eka eto isiro bakana eleyi ta tori gba ri pe akeko kan na wa lati o wa lati ilu Ofa to na to fa koyo ninu eto anse ikeko jade leka ti ofin ta ba si Nigeria law school eja jo gugu eleyi won ni arele asofin wa tele ri pelu pe won o si ni joba awon na gbe igbese lati ri pe bi won o se si ni joba o won gbe igbese lati to se ranlo fun ru akeko bayi opolopo ibere tin je yo na ni pe se ki soro se lo si jasiko ye ibere mi si yin ni pe ibere ta won ra le ibere ni pe o si jasiko yi se o tin wa be tele latayin wa ni abi asiko yi lo to tori o se lo leleyi o fi waye eja tari ibere si honorable Abdul Hafiz mana ni odo ti won bi baba eba un down ibere
2: aki gbogbo ara ile olohun te wa siwaju
0: amen
2: olohun si je ki ya lase yori
0: amen
2: gege bi e se so oruko mi ni honorable Abdul Hafiz Mana ti mo je ajikobi youth leader ti mo tun je chairman gbogbo emirate world youth leader ibere ti e bi wa

0: fowo abi oni o eni to n ja dari won je olo te ba de be eyin e calculator lo e mu si esin lo ati iwe ile ise yin pe in tin se ni mo need yewo buy ti me fi kun joba mo fi kun ise owo mi ise owo mi ti mo nse won logan ti ba ti verify pe nkan to nse ni lo to tan si wadi o pe ah o je niun kia kia ni won fun oni owo ni Kwara Microfinance Bank o wa ni Taiwo ibi lati mo lo n gba owo nijo Olorun o ta si mo n gba ta ba fi towo a da pada
1: owo e ya ni won ya ni
0: e ya ni e da pada ni ti o fi wulo fun elo elo mi
2: na ti o fi janfani
0: ni da ni Olorun ba ti mo se nu o ye to se ti won gbe won da gbe wa nisin tan se ro kwasip abi kile ma pe won na tan se ro kwasip ta ma fa 20,000 20,000 kilo on lara ni tin so doko lasiku ta wa yi
2: ni economy nigeria de loni
0: ni bi economy nigeria de loni kini ore e wa be pe kini o je gba igbadun fa won osise atawon osise ijoba ni to si 35 years in service
2: o le experience
0: o ni experience o mo ya tin je osise ijoba o mo ya tin se osise ijoba local o mo gan si fun asise local government ni nan west local government o se nbe ri o mo ti o le se fun won ti o fi easy affairs won ni bi beyen awon state workers o mo to le se fun won ara yin ni kaleka wu ara yin nigeria kaleka wu baba nepa ara yin o se ijoba ipinle kwara ni e gbaruku ti tori o mo tin se yin e do fowewo ato se ijoba ni ato ni se owo ni ato doko owo ni kaluku lo mo bi ti o fi won si lati iye ti o ti ko ti de ko ti de joba fa o ti joko bayi is the highlight security Kwara state iri ure ri
2: economy
0: ke do government it is over pe ta ba fe se security Kwara yi ah yo ni ma to bayi tori bi bayi
2: bi bayi
0: bi bayi bi bayi bi bayi
1: ina wa nbe lawon eto teyin na gbe le nigba na lohun to ni se pelu pe an fa won yan ni owo iran lowo kekeke nigba na
0: o wulo e gba ti lo ni
1: eleite wa ni kwasi ba bi nkan se eyin leyun no wa wulo fa
0: e ma gbo e be gbe credit to e tin so fi wulo ni emi in te mo fi amese example ise ti mo nse leni computer center ti mo lati under but ba de be leni yan ri pe o ti ko ni computer center lasan te ba de be leni msme yi ni mo fi bere computer kan ni mo koko ya fun mi nijo Olorun ati won laptop kan fun mi ati printer kan nijo Olorun nigba ti won fun mi ni iwe pe lo ko si ofe no plan and five because I grow and government gba na lo ko se ofere mo ti mo ko tan won ti wa fun mi ni computer kan won ti fun mi printer kan te ba de be loni e mo pe kini iru n to ye ka mo ipin de Kwara yo mo si ba mo yan niyan e wa mo invite yi ke ba sa ma do computer ke wa ti se le nbe e wa bo yo mo ti wa nbe yo mo ti mo n ko ro fe e wa bo ya mo ti won tun ire ni awon ma do computers le ni komo da bi ipolowo
1: e pada sanwo ipolowo
0: je gidi si so you tell come say no ke ma ba 10,000 e ba no 1000 ko ọrọ mọdọ lọ sọ ni ẹ mẹka
1: ẹyẹrìpowó nkéré bí ẹ lórí ẹyin wà rò pé ó yẹ ká máa fáwọn èèyàn.
2: Ṣé rí ọlọ́run kó tẹ̀ wá síwájú àmọ̀ràn lèyí tá à ń ṣe fún ìjọba yìí pé kún ó fìbi tí kan èyí táwa ti ṣe sẹ́yìn káwọn náà ẹmu létí irú kan wò ṣé rí kò sówó tó ṣòwò mọ́ láyè sí bọ̀ tẹni tó bá rẹ́dí láti transfọ́ọ̀mù àwọn ọmọ ìlú àbí láti contribute positively for development ìlú ẹ ṣètò gbowó tó tó wó ṣèdọ́wọ́ àwọn tí ń ta owó róbo láti fi ṣòwò irú ìgbésẹ̀ yìí lẹ́ńjìnìá sulaiman bọ́lá kárúkà ń bọ̀ wá náà ń gbé bọ̀ wá ẹni táwọn ń sọ yìí lẹ́ńjìnìá sulaiman yìí kì í sára lú èbó kan o kò lọ lú èbó kan lọ kàwé àbí kò lọ bì kan o àbí kò ṣe grassroot gidigidi ni o tó sọ pé ọmọ táwọn ìyá lọ́jà ń ta àwọn tó wà ń pàtà àwọn tó wà lọ́jà tuntun àwọn tó wà lọ́jà ọba gbogbo ẹ̀ ló mọ tán tí kálukú ṣe ó sì mọ tó fì tí oníkálukú kì í wá ṣe eléyìí nìkan o ètò ẹ̀kọ́ ń bẹ lọ́tọ̀ ètò gbọ́nusílápá ń bẹ lọ́tọ̀ ètò gbogbo nǹkan lẹ́ńjìnìá ti yà kalẹ̀ ló ti ya plan manifesto rẹ̀ kalẹ̀ bí a ṣe ṣèjọba.
1: ṣe ẹyin ti rí manifesto yìí.
2: bá n ti sọ
0: bẹẹ
2: jókòó tẹ n ti jẹ ní akalẹ kí n sì máa sọ fún mi
0: bá rí manifesto
2: ìkànnì kọmírèdì sọ lẹ kẹkọ ètò ààbò bá ṣe ṣe ń kwara ó ti yà kalẹ̀
0: ẹyin tó wà ti wá ẹyin arẹmọ̀nà èyí ti wá gbà tí o ti ìtìjọba tó ti ní fíjẹ sọ wọlé nǹkan àwọn ọmọ ó ní iye ọmọ tí sọ ní olófẹ.
1: kọmírèdì tí mo fi sílẹ̀ ni pé
0: yóò ṣe
1: ọba alẹ́ sọ pé kó má jẹ́ pípà tí ẹ bá wọlé tẹ́wà sọ pé
0: ọ̀pá ọ̀pá
2: ara o
1: ẹ̀yin lẹ wá sọ
0: ti
2: rárá o
0: ọ̀pá ìjàpá nínú wọn ọ̀dà bóòlù ẹ̀yin rẹ ti rí ẹni tí ìtìjọba tó ti níbi tí ń sọ wọ àwọn tó wà bẹ lónìí ẹ wọn ọdí ìgbàdàn òjòkólẹ yìí àwọn ni wọn òjòkólẹ yìí àwọn tó wà bẹ lónìí dáadáa àwọn ni wọn ṣe kẹtọ ìjọba they are just beneficiary of circumstances àwọn olùdìbò gbogbo táwọn sọ látàrọ yìí náà ìmọ̀ràn náà ni ẹgbẹ́ yẹ̀wò

0: se dada ko to dejoba en titin soza ko to soza aten ti o sin gagari e wo e gbe wo sira won e jo sira won gboro joko mo to di pa pa ta do data do so si joko ro dada ko mo e to sin be e jina ta ka ba bra kale ka wo transform life awon odo ni pinle kwara
1: 0913655925 tutori akoko wa o ti lo laarin iseju bi meta merin to ku ah bi seju meta pere to ku e ja sare wo awon meji abi meta na la pa nbe won e kuro le ko yin bulletin pe won
2: hello e ka san wa fit no sewo latade te
1: oya a n gbo yin sawo
2: ki awon e la se ba n beere lowo atokun se ran tin gba ti awon ti won ko aroyan lo bi eru kun gba won tawon kan lo protest ni government ta se be ran ti pe won je ga ti won e ko bo ni le se pari wo pe won fi aje wa to kani pe government yi dani se wa to to ni iru gba ti oro yin sele ti wa awon loba loba to ko lo sabuja hun oro yin le kan lo pa mo ti ti
0: e wa lo o ti o so le le ti ya lo be
1: o da o da eyin e ja won telomi yo ka wo telomi yo tun ba won so
3: baba wa e ra da
1: re e ja won telomi yo tun ba won so 0913655952 0913655952 e ja wo eyan ka bi meji na ko tori pe a mo tata pe se photo ni e lo ko yin bulletin pe won
4: hello
1: e sin e kuro le o ko yin bulletin pe wa
4: tome abo lati bijila
1: lati bala an boyisa
4: lati bijila
1: okay igbejila an boyisa
4: ah mo tire atoko mo ti ti obo ti mo to lati an pa to to nu
1: adupe
4: olorun je ko baje
1: amen
4: ah mo so di pa ti kale ka wo pe o se payment ko ma so wo bo se so bo so to yin sin ko de kasu chama lata oun se ni oun se se so so kon si yi la kasu to ambe bai ni o so la mo so so so so scholarship so wa ni so wa su bai ni so ma se bai bai ni se go si se kon di se to o go ro o ro de pa o jo ju ko ati la
0: ara ara ti ba se mi le o la te gbejila abi e gbejila la te gbejila
1: won ni awon
0: alaja e mo gbo opa
1: e gboro
0: won mo gbo ye won ni council chairman lasan o le se council chairman nu a n so council chairman e to wo jo ba n be lowo re e jira ko blo blo blo mo la kale kawu olode ni ko je nkekere eja mo ronu ka to so e go ja to wan so yi awa le ka ye transformer ten dash lo mo la kale kawu ko lo igbejila
5: ina nko sola
0: sola to ko lo igbejila
5: oni ye
0: oko mo se asi fun olofe le igbejila teni tin so ti so e mo wa di ke to wa ko ye ja
1: hello ko yin
2: hello lati oko
1: maduro lati oko malo ko yin sa o ko yin sa
2: eh I'm back
1: oya an gbo yin bayi
2: adupe fọlọrun olofo ni damugo wa
1: amio
2: kale ka wa wo je labere o ko ta wa nbe lo nkan lo ma sa ti ti be
1: amen
5: amen
2: o wo la mi je to to da la wa jati awu ri nkan la re o ko ju wo la ti ko to ba ti to ba ta si ko
1: o da
0: awon ti won mo
5: awon tan menu e no
1: eh e ja se bayi ko to ri pe a ma lo fun tiro le to
5: ni fun sovereign and smile
1: e te n bo wa lori eto ta pe ni ona abayo na ni eto te n bo lowo late ẹgbẹ́ òṣèlú ọlọ́ brada ìyẹn people democratic party pdp tí wọ́n sàgbàtọ̀ ẹ̀ ní kánì ìdámọ́ 88.7 fm nílùú ti ìlọrin ẹjẹ́ ìwọ́n ẹni tó wà ń bínú ẹ̀lú ọkọ̀ ìbílẹ̀ tí ń pè wọ́n.
2: yóò ọ̀pọ̀ ìgbìyànjú ẹ̀ka ṣe ẹgbẹ́ tó.
1: ẹ ṣe ìpín yín láàmú fi ṣe lọ àdúgbò.
2: ọ̀la láti takú dín náà ni.
1: à ń gbọ́ yín sá.
2: ẹ dákun títí wàá yíyan bá ṣẹlẹ̀ àpọ̀ fún wọn dàpọ̀ torí tó akitiyan sí ìran àti ṣe ní ìlú rẹ̀ tẹ́jú láwọn ọmọ yìí gbá ìjọba ìpínlẹ̀ wà ní oṣù akitiyan wọn kàn máa fi sáfà bẹ́ẹ̀ pé ètò àbúrò àìjọyìn àìjọyìn ìta láì kìí ṣe kankan lórí rẹ̀ wọn bá ṣe náà àmọ́ kí wọn dàpọ̀ torí wọn ti dákẹ́ àmọ́ púpọ̀ ju kálukú sí mọ́bí táwọn ọmọ tiẹ̀ wá àti fámìlì rẹ̀ wọ́n dà kó torí tọ́lọ́ ó ti dájé rí ọmọ òkú ọba àyàtọ̀ ọmọ yìí o torí ìgbẹ́ ìlọ́fẹ́ kù ní ẹ̀yẹ ìgbẹ́ ìlọ́fẹ́ kù láti dìgbò kó àná ìgbẹ́ mẹ́ni
1: tọ́
2: ọdọ
1: adúpẹ torí àkókò
0: ẹ ọrọ ọmọ ara gidi nu
1: adúpẹ
0: ẹrí nǹkan
1: ẹ má gbàgbé ìyẹn alẹ lẹẹkan sí pé ẹgbẹ òṣèlú ọlọ́brada people democratic party pdp ẹka tipẹlẹ kwara ni wọn sàgbàtì ètò yìí ní kẹ́nìdà mọ́ndé 88.7 fm nílùú ti lọ́rin ẹ jẹ́ àjọ máa fi yìí sàtàkì sí ẹ̀fọ́n tó ní.
0: ẹ ṣeun àtọkùnrin lágùn ẹ bá wa kí àwọn èèyàn wa tí wọ́n tẹ̀lé wa wá sínú stúdíò
1: adúpẹ́ àwọn ọmọ àdúgbò tí wọ́n wá sojú fun egbe oselu PDP loni ati honorable Abdulhafiz Mana ti awon na wa soju ati gba awon ti won jo
0: mala bablati eleran
5: moritala
1: eleran moritala
5: bolaji lati oloje
1: secretary adupe fun koni baje adupe e ja ma fe se le mo gbagbe pe gun ti awon lejo wa so lori eto ye o je iwoye ti egbe oselu PDP ni pele koni kankan se wo pelu le ise diamond 80.7 fm ni lorin ati atokun eto ọsẹ ti mo la tun pade logo to lọhun titi ọsẹ ti mo olarewaju ogun ni yọpa ibi ti loruko ti mi lagbara lọhun orilede nigeria o ni baje o ipinle kwara ko si ni daru.

0: abẹ́ ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lé wa. Ilé iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 ọlọ́run ṣògògèrè alímì nítòsí Cottage Hospital nílọrin n ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday níbi tàkànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀ níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun ní kan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Circular Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ ń làkànṣe ètò tó máa ń wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkan gbé àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month ń làṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò nìsin ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Twins níbi tàdúrà àwọn tó ń wojú ọlọ́run fọmọ ti ń gbà. Ẹ̀wẹ̀ Spiritual Checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alímì ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.
1: Diamond.

ẹni ojú rere ẹjẹ tete mu ẹsẹ ikeje itan ati ikeji toku ni iṣẹju die lati ko sile o ṣugbọn gbọ mi lati akoko yi lo anu nla ni a o fi ku ojo anu nla la o fi wa orish anu nla la o fi fa o jade anu nla la o fi yi ipele re pada ẹgbọn ti ẹsẹ ikejo wi ni sisan ibinu li emi pa oju mi mo ku lara re ni iṣẹju kan te mo pe mo so saaju kini ikosile ki a pa oju mo ku lara eyan ki se wi pe eni yen gbe nti o daada ni o ki se gbogbo gba ni ki pe yan gbe nti o daada ni en to gbe dani en to gbe sinu en to gbe sori en to yan en taye re ni lati fun iran re en to da ni o sugbon akanpa oju mo ku lara re tora fe ri a si ti oju yan ori en to da ninu en to gbe dani gbogbo eyin ta npa oju anu oju iran lowo oju igbedide oju isanu fun a npa mo ku lodo re o wa nso e de ni ikosile ni igba gbogbo loni ayi akole aye re pada ayi ta aye re pada a si so de ni oju rere egbon te se ikejo wi ni sisan ibinu le mi pa oju mi mo kuro lara re ni iseju kan ṣùgbọ́n oore àìnípẹ̀kun kai lè mi ó sì fi ṣàánú fún ọ lé olúwa olùràpadà rẹ̀ wí lọ́sẹ̀ tó kọjá mo sọ fún ọ wípé ntọ́ bá ńlà kọjá ọlọ́run lè mọ̀ sí agínjù tọ́ wa mọ́ rí lágínjù àdánwò lásán rí lágínjù ìkíyèsára tọ́ bá ti wá fi ìkíyèsára lantọ́ ńlà kọjá tọ́ fi lo ìgbà ìpèníjà rẹ ẹgbọ́n tọ́lọ́run ní kí n sọ fún ọ lónìí pé bóyá ní sísan ìbínú ní sísan àìkáàánú la fi kọ̀ ọ́ sílẹ̀ tí ń sàn bí omi la wá fi kọ̀ ọ́ sílẹ̀ ó ní dípò rẹ̀ oore àìnípẹ̀kun ni ohun ọlọ́run ó fi san fún ọ ó ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún sáré mu ẹsẹ̀ bíbélì kan sí ohun ìbínú jẹ́ ẹni tá à ń pa ojú mọ́ kú lára rẹ̀ ni ẹni ìkọ̀sílẹ̀ kí tún ní nǹkan míì ta lè mọ̀ ìkọ̀sílẹ̀ róòmù ni mo fẹ́ lò báyìí orí kẹjọ ẹ jẹ́ kí n wẹsẹ̀ ìkíní sí ìkejì àmì míì tún rèé o tá à tún fi mọ ìkọ̀sílẹ̀ nínú ayé ènìyàn ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí àmì ẹ̀bi ni o àmì ẹ̀bi wọ́n sì wo ayé rẹ̀ wọ́n rí pọ́ jàre wọ́n ráwọn tí ń sọ ọ́ di ẹlẹ́bi aláṣìṣe aláṣìṣọ́ olùṣìwàwù nǹkan bá nú ayé rẹ̀ nu ó wá mú kán kọ̀ sílẹ̀ kò yé wọ gangan kò yé ìwọ gangan bí ìrìn àjò rẹ ti wá di àṣìwí àṣìṣọ àṣìṣe àṣìwàwù tọ́ wá fi níyì lójú àwọn èèyàn mọ̀ sọ gẹ́gẹ́ bí ẹni tí orí ọ̀fẹ́ gbà lọ́dọ̀ kristi wípé in ti ń tì ọ́ tọ́ ń ṣìwàwù tọ́ ń ṣìṣe tọ́ ń ṣìṣọ nítorí pé kọ́ ọ di ẹni ìkọ̀sílẹ̀ láti àkókò yìí lọ in ti ń tì ọ́ ọlọ́run dáṣẹ́ rẹ̀ dúró nínú ayé rẹ̀ ẹlòmíì ó ti ṣetán yóò ní kò yé mi bóyá ń dì mí ni kò yé mi ẹni tí ò yẹ kọ́ sọ̀rọ̀ sí ọ̀ tí ẹ fẹ́ mọ̀ ọ̀ sà ń sọ̀rọ̀ sí gbogbo wọn ni ibi tó yẹ kọ́ ti ṣe sùúrù kọ́ ti ẹ̀ ní ìgbà mára ń tán ṣe wọn àti ẹ̀ tí ì ṣe nǹkan kan lọ́ ti falẹ̀ yá lọ́ ti balẹ̀ jẹ́ ẹni tó dúró ń dúró pé ṣé mi ìní ran ẹni lọ́wọ́ òun náà yá pajúmọ́ kú ò torí ó rí pé ẹni ẹ̀bi ni ọ́ àmì méjì tí mo tẹnu mọ́ yìí ó yẹ kó o wò ó kó o lè ṣiṣẹ́ lórí ẹ̀ kó o sì gbàdúrà dáadáa

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kan.

0: láti iléeṣẹ́ Diamond 88.7 FM Ìlọrin ètò tí ọpọ́ sókà báyìí ní ìdílé onígbàgbọ́ pẹ̀lú màmá wa Ajíhìnrere Abimbola Adékẹ́yè ti ìjọ Prayer Faith and Miracle Ministry orí òkè agbára Asadam Road Ìlọrin ẹ máa bá wa ká lọ
1: Ìdílé oní

àkọ́kọ́ ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkọ́kọ́ àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀ yín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fàgàràjà Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ̀lẹ́pà. Àkókò àlùyọ ọ̀rẹ́ nìyí lórúkọ.

0: Mimura mura sumo.
1: Lọ́wọ́ Ọlọ́run alaye ọba tó jẹ́ kí a rí ìsinmi ti tòní, mo gbàdúrà pé lórúkọ Jésù Olùgbàlà a ó ní ẹ̀rí. Ẹ jẹ́ ká gbé omi wa, ìwé bíbélì wa àti òróró wa síbi ìtòsí rédíò wa láti máa bá wa ká lọ nínú ètò àlùyọ ti tòní, ibi tí a ti bára wa, ibi tí kókó ọ̀rọ̀ Ọlọ́run, níbi tí a ti bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ni ìwé orin Dáfídì orí kọkànlá ẹsẹ̀ ìkẹta, ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? If the foundation be destroyed, what can the righteous do? Ẹ jẹ́ ká tẹ̀lébà fún àdúrà. Orúkọ Jésù, a gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ ọpẹ́ wa, gba ẹ̀yin wa, à ń lọ́nú ọ̀rọ̀ rẹ, ìwọ lọ́nú ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀, fi òye ọ̀rọ̀ rẹ yé wa, àti àwa àti àwọn tí ó gbọ́ dáadáa lábùkù fún láì lórúkọ Jésù Olúwa wa, àmì. Kókó ọ̀rọ̀ Ọlọ́run lónìí, òun náà ni ogun ìpìlẹ̀. A rí pé ogun ìpìlẹ̀ ó jẹ́ ogun tó burú, ó jẹ́ ogun tí ó dára, ó jẹ́ ogun tó lè ba ayé èèyàn jẹ́, ó jẹ́ ogun tó lè sọ ayé èèyàn dí òfo. A rí pé gbogbo ilé ní ó ní ìpìlẹ̀, kò sí ilé tí wọ́n kọ tí ò ní ní ìpìlẹ̀. Bí ìpìlẹ̀ bá lágbára, ilé náà yóò dúró. Ṣùgbọ́n bí ìpìlẹ̀ bá bàjẹ́, ilé náà lè wó. Ìpìlẹ̀ tó lágbára tí wọ́n ṣe dáadáa, a rí pé ilé tí wọ́n gbé ilé tí wọ́n fẹ́ kọ́ ní a story building or two story building, a rí pé ìpìlẹ̀ wọn máa yàtọ̀, àti ilé tó yẹ pé just ordinary flat, a rí pé ó máa yàtọ̀ síra wọn. So ṣùgbọ́n tí ìpìlẹ̀ ilé tí ò bá dára, a rí pé ọjọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ò lè dára, kò lè pẹ́, ó lè bí wónkó, ló lè débá. Bákan náà ni orí nípa ti ẹ̀mí, ẹ̀yin ènìyàn Ọlọ́run, bákan náà lórí nípa ti ẹ̀mí, ìgbésí ayé wa, ìdílé wa, iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti àyànmọ́ wa, your destiny. Bákan náà ló ṣe rí, èmi pé tí a bá ti so ohun gbogbo tó bá yẹ ká ṣe ní àsìkò, tí a bá ti fi ohun tó dára tá a fi pilẹ̀ rẹ̀, a ó rí pé ó léwu, ohunkóhun ó lè mọ́ pẹ́ títí tó gbogbo fi bàjẹ́. Lórúkọ Olúwa yóò dára fún èmi àti ìwọ. Ọ̀tá máa ń jagun sí ìpìlẹ̀, kò sí ìpìlẹ̀, ọ̀tá máa ń bá ní jagun. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kọ́lé, ṣùgbọ́n tí òrìlé kọrí. A rí pé ìpìlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló fẹ́ lọ sílé ìwé, ṣùgbọ́n nítorí pé ìpìlẹ̀ ò dáa, onírú àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí ìpìlẹ̀ tí ìpìlẹ̀ ò bá ti dúró dáadáa. Nítorí tí a mọ̀ pé bí ìpìlẹ̀ bá ti bàjẹ́, ọjọ́ ọ̀la lè ní ìṣòro. Ohun gbogbo tí a bá ti láyé ló máa ń ní ìpìlẹ̀, ṣùgbọ́n tí ìpìlẹ̀ ò bá ti dúóre, tó bá ti bàjẹ́, a rí pé ọjọ́ iwájú yẹn, irú ẹni bẹ́ẹ̀ yóò ní ìṣòro. Lórúkọ Jésù èmi àtẹ̀yìn, a ò ní wọnú ìṣòro. Ìwé orin Dáfídì yẹn ní orí kọkànlá ẹsẹ̀ kẹta, níbi tí a ti kọ̀rọ̀ Ọlọ́run sọ pé bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódo yóò ṣe? Ìdáàmì ni pé ká padà sọ́dọ̀ Ọlọ́run, ẹni tí í ṣe ìpìlẹ̀ tí kì í yí padà, ẹja padà sọ́dọ̀ Ọlọ́run. Ó ní ìpìlẹ̀ tí kì í yí padà, ó ní ìpìlẹ̀ tó lè dúró, ó ní ìpìlẹ̀ tó dúró títí láéláé, ó ní ìpìlẹ̀ tí ò lè wó, ẹja padà sí ọ̀dọ̀ Ọlọ́run. A rí pé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí a mọ àwọn òtítọ́ mẹ́ta nípa ogun ìpìlẹ̀. Ohun àkọ́kọ́ náà ni ìpìlẹ̀ tí kò dára, ó mú ìyọnu wá. Ìpìlẹ̀ tí ò bá ti dára, ó máa mú ìyọnu wá. Àwọn fún àpẹẹrẹ, àwọn ilé mìíràn, a rí pé wọ́n á tún fi nǹkan sọ̀pọ́ọ̀tì ẹ̀ lẹ́yìn, wọ́n á ṣe lórí zuko ní kì í dúóre. Bẹ́ẹ̀ náà nínú ẹ̀mí, bẹ́ẹ̀ náà ni ọmọ tó kọ́sẹ́ tí ò kọ tí ìpìlẹ̀ rẹ̀ ọ̀dá tó kọjákujáku a bá ń bẹ̀. Ó máa ń ba ọjọ́ iwájú jẹ́. Ọmọ tó kàwé tí ò fojú sí, tí ò ṣe ìpìlẹ̀ rẹ̀ dáadáa, ó máa ń ṣe kíni, ó máa ń bọjọ́ iwájú jẹ́, àti bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìwé ìrere Matthew orí keje, ese kere dini ogban titi de ese keta dini ogban ti o ka bayi oni enikeni ti o ba si gbo oro temi won yi ti ko si se won oni emi o fi we asore eniyan kan ti o ko ile re si ori iyanrin ese keta dini ni ogban oni ojo siro ikun mi si de afefe si fe won si bilu ile na o si wo iwo re sipo jojo eri baye nitori pe ko ni ipile to da on ti o ba ti ni ipile awon ogun koko to ba rolu o le se kini o le se ko bori e mo ti a ba ni ipile to dara a ri pe yo se kini o yo duro re a ri pe yo se kini o yo duro re igbesi aye ti a ko lori ese aigborun tabi orisa ko le duro igbe aye ti o bi kita fun ese igbe aye to je pe ko ese ojo loju ese jo won ayo igbe aye aigborun igbe aye tinu mi ni nse bibo orisa si so nto olorun da si so di olorun a ri pe iru awon igbe be yen ko le duro ko le pe titi onko lo le kolu lai pe ojo igbesi aye ti a ko le ti a ko lori krisi o nikan lo le duro sinsin eyin eniyan olorun eje a fi aye wa fun jesu krisi oluwa wa nitori oni olugbala wa a ri pe o farada opolopo nkan oniru awon isele lo deba jesu nigba aye re sumo sibe se o duro o sise ase pari igbise igbala wa be na ni emi ati eyin na eje ka gba jesu lolu ati olugbala eje ka duro nko to wuta le ma la koja nitori pe krisi ja ipile wa eje ka duro ninu krisi nitori pe oni olugbala wa oni alase pe igbagbo wa e ma je ko aye yi ko bi wa seyin e ma je ki won aye yi ko da wa pada e ma je ki won aye ko mu ako ni waju re loruko oluwa emi ati eyin agbara ti ore ofe ti a fi le donu krisi ti de opin olorun yo yonda re fun wa emi o mo ru awon ogun to nla koja emi a mo ru awon isoro to nla koja ohun to le mu ko bori na ni ko gun yan mo bori e o na ni pe ko fi aye re fun jesu krisi oluwa lawa ko duro ti ko ma wo gaga bi alase pe igbagbo re yan mi pe jesu krisi o je ipile re o je ipile mi sugbon to wa le fi omi ran se ipile o lewu ko le pe jojo ko le duro re o le wo laipe ohun ko lo le de sugbon krisi to ba di fi se ipile wa di asegun yo si dara fun wa o ohun keji ni mo fe ka gbe o na ni jesu krisi ni ipile to daju gbogbo awon ni ru ipile lo wa sugbon jesu krisi ni ipile to se kini o to daju we isaiah ori keji ni 30 ese kerin din ni 20 oni nitori na bayi ni oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile iyebiye ipile ti o daju eni ti o gba agbo ki yo sa egbo ti we 1 Corinthians 3:11 so oni nitori ipile mina ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Christ eriwa ko si ipile mina ta le fi lele ju eyi ti se Jesu Christ oluwa wa lo nitori na o ni ipile to se kini o to daju Jesu Christ ni ipile to daju ko si ipile mina to le gba eniyan la ko si ipile mina to le gbe eniyan ro ko si ipile mina to le gba ni la ju ipile Jesu Christ ni kan lo idi ni to fi gbadọ fi aye re fun Jesu Christ oluwa nitori o ni ipile to daju ohun ni ipile to daju ohun lo fun alami dani loju pe ibi to nlo ohun pada bo ohun tun pada bo wa mu wa lati wa ni ibi to nkan fun awon ba wa o je ipile to daju ki se ko so pe won o mo ibi to nlo ko so pe o mo ibi to nre sugbon je ipile to daju nitori pe kini o nitori pe o wa sai lati wa gba rin yin la ise iranse re o da loju o de o mo to wa se o si mo bi to nlo loruko oluwa yo dara fun emi atiwo jesu kristi kan ni ipile ti agbodo se kini o ta agbodo dule lori gege bi omo olorun o to ba ti faye re fun jesu ba jesu lu wa to nugbala ko to peju yo dara fun wa o iketa olorun le tun awon ipile to ti baje se gbogbo awon ipile to ti baje olorun le tun se ma wo pe ah se baye re se ri bayi njo tele nje christ tele o le gbo pada baye re se ri bayi njo tele dani re pada ah o ti se nkan bayi o ti se re ko si ro nto se nto se pataki julo na ni pe ko fi aye re fun jesu ko de mo pada sinu ese na mo o wa de ri pe ko wa do lori christ apata aye raye e to le ma ko gbogbo le lori loruko jesu dara fun wa iwe dueli ori keji ese oko o le marun oni emi o si mu odun won ni pada fun o fun yin wa eyi ti se esu o iru kokoro jewe jewe ati iru kokoro keji ati iru kokoro jewe jebe emiran ti fi je awon ogun nla nla mi ti mo ran saarin yin egbon ti we oni iwe david so David ogofa o le meje ila kini ni bi ko se pe oluwa ba ko ile na awon ti nko nsise lasan bi ko se pe oluwa ba pa ilu mo oluso ji lasan ri bayi nemi pe leyin olohun ko so nko ti a le se bi o ti wu ki ipile re baje to olohun lo le tun gbogbo re se gbogbo bo ti wu le ki ipile re baje to olohun lo le tun gbogbo re se iyen ni ko gboro pada wa sodo je o le mu on ti o ti sonu pada Jesus Christ lo le do pada sipo o le mu obo sipo o le mu obo sipo e wo mo ni na kuna yen o pada to baba re lo olorun de mu bo sipo atawon yin be lo olorun yo rin mi ati wo lowo e je ka pada sodo Jesus Oluwa ko aye re lori ko aye re lori Jesus Christ o ni ipile to le gba ni la e je ka wa dole e je ka gbe gbogbo aye wa si e je ka do lori Christ ko gbogbo ipile ese sile gbogbo ipile ese awon ese won ni ko sile wa sodo Jesu Olugbala ma gbadura si Olorun lori gbogbo ogun ipile ma gbadura bo ba tin gbadura gbogbo ogun to ro mo ipile re Olorun yo de biwo patapata ipile re a de duro gbe okan re le Olorun fun imubo mu pada bo sipo e je ka gbe okan le Olorun o ni kan lo le mu aye wa bo sipo

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kùn ètò ni olùṣọ́àgùtàn ẹkọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró láti inú bíbélì láìsí àmúlùmọ́lá tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: olùṣàgùtà ẹkọ nobu ti ń ṣe atókùn ètò òye ìjìnlẹ láti inú bíbélì fi àkókò ìdúpẹ lọwọ ọlọrun bẹẹ láti dúpẹ lọwọ onígbọwọ ètò yìí ní john bad foundation ọpẹ wa lọ sọdọ gbogbo àwọn wọn ti ń fún wa ní ìmọràn tó péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fàdúrà ràn wá lọwọ àgbà ládùúrà pé olúwa nínú àánú rẹ yóò gbé ìrànlọwọ dìde fún gbogbo wa níwájú mi ní ni olùṣàgùtà eke ogunyẹmi ti wà ní sẹpẹ láti bá wa ṣètò òye ìdílé tí ò ní olùṣàgùtà eke ogunyẹmi mo mà kí ẹ pé o pa bò sórí ètò yìí o ṣàlàfẹ àlọ ẹ dé.
1: adúpẹ́ bàbá mo kí ẹyin náà tí ìdí ara yóò mọ jẹ́
0: àmì
1: kò ní rẹ̀ nípa tara
0: àmì
1: kò ní rẹ̀ nípa tẹ̀mí
0: àmì
1: o gbogbo ẹni tí ẹ gbọ́ ètò yìí a kì í yín o pé ẹ káàbọ̀ sórí ètò náà a tún wà lórí ẹ̀rọ facebook tí ẹ bá fẹ́ mọ wò wá kọ́láwọlé ogunyẹmi ẹ lè gbé síbẹ̀ bí ẹ ti ń bá wa lọ lónìí ìbùkún ọlọ́run olódùmarè kò ní fi ayé yín sílẹ̀ àwọn ò ní sì wí ẹ̀yin náà ò ní sì wá gbọ́ ẹ ṣe o ẹ káàbọ̀ sórí ètò.
0: ní àkókò yìí ni a tẹríba fún àdúrà ní orúkọ jésù olúwa ọlọ́run wa fẹ́ ọpẹ́ fún àyàn má ṣàìgbọ́ ọpẹ́ wa nítorí pé o máa ń bá wa pé lórí ètò ó sì ń darapọ̀ pẹ̀lú wa ó sì ń bá wa ṣètò náà ọba àwọn ọba olúwàwọn olúwàgbọ́ ọpẹ́ wa ọpẹ́ àti yìn náà olúwa ṣe ní ìtẹ́gbà jẹ́ à ń lọ lórí ètò yìí lórúkọ jésù kristo olúbalà bá wa bẹ̀rẹ̀ láàrin rẹ̀ yẹ a rí ọ ní òpin ètò yìí lórúkọ jésù olúbalà má fi wá sílẹ̀ bá wa ṣe ètò náà darapọ̀ pẹ̀lú wa má jẹ́ àṣìwé má jẹ́ àṣìsọ àwọn tí ń gbọ́ wa má jẹ́ àṣìwá gbọ́ o lórúkọ jésù gbọ́dọ̀ àwọn ọba àwọn bá ṣàánú fún wa àti àwa àtàwọn tí ń gbọ́ wa lórúkọ jésù káfíjọba ànúṣeré jẹ ká sì máa dúpẹ́ ògo ni fórúkọ rẹ jésù olúwa wa. ní ọ̀sẹ̀ tí ó kọjá la ti ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí ìgbéyàwó dúró lé lórí mo ní à ń ṣiṣẹ́ lé lórí ó dàbẹ́ ni pé ó kù díẹ̀ kan parí ètò yìí olùṣàgùtàn eke ogunyẹmi ṣé ẹ tún ní àwọn nǹkan díẹ̀ ni a ti bá wa sọ lórí ètò yìí torí ẹ ti sọ bíi méje nǹkan bíi méje tàbí jù bẹ́ẹ̀ lọ fún wa lórí ètò yìí ṣé a tún ní àwọn nǹkan mìíràn tí a lè gbọ́ tàbí àìkọ mìíràn tá a lè kọ́ nípa àwọn nǹkan tí ìgbéyàwó dúró lé lórí.
1: ẹ ṣeun bàbá mo máa ń sọ nígbà gbogbo pé ẹ ń bá sọ̀rọ̀ tán sọ̀rọ̀ tán kò sí láyé mọ́ òkú ni.
0: ta ló lè sọ̀rọ̀ tán.
1: ìyẹn ká sọ àwọn àdé fìdí tì lórí mo ní fìdí tì.
0: ẹ lọ sí fìdí tì.
1: lórí lónìí lórí ẹ lè tí a
0: ma ọ̀nà ọ̀yọ́lẹ̀
1: ìlú kankan pé n fìdí tì.
0: ẹ wọ́n mọ náà ọ̀nà ọ̀yọ́lẹ̀.
1: tí ọlọ́run bá wa tún dẹ̀mí wa sí torí òun ló lẹ̀mí. tó wá dọjọ́ mẹ́jọ a tún wá lọ sí ìlú tọ́ntọ́n.
0: ṣé èyí ṣe ìlú àkọ́bí ni fìdí tì yẹn.
1: àmì ọmọ ọmọ bíi tá àkọ́bí ṣe àkọ́bí òun kí n rò bẹ́ẹ̀ àkọ́bí ìṣe fìdítì.
0: o kì í ṣe fìdítì.
1: èmi mo fẹ́ lọ fìdítì báyìí.
0: àyà ọ̀dà
1: ẹja máa lọ gbàyè. lórí kókó tá à ń bá bọ̀ yìí tọ́rọ̀ àlè tuntun òkun ni bíbélì.
0: bẹ́ẹ̀ni àlè lájá bẹ́ẹ̀ni.
1: tí àwọn bàbá àwọn wòlíì tó kúrẹ́ kọjá lọ tí wọ́n bá ti sọ́tàn kò sí táwọn òde bá.
0: bẹ́ẹ̀ni o.
1: tí àwa àárín náà bá sọ́tàn kò sí tí ìrántí bò tó lè sọ mọ́ so ká sọ kí ó bí ọlọ́run bá ràn wà lọ́wọ́dé ká tún lọ sí ìpele mìíràn eléyìí ni kókó kẹsàn-án tí a fẹ́ sọ lórí ohun tí ìgbéyàwó dálé lórí bẹ́ẹ̀ náà máa ti dúró ó pọ̀ o torí kókó bíi mọ́kàndínlógún ọ̀nìwọ̀tì tí a bá ń tí ìyàwó bá tí òwájú fẹ́ wàhálà ń rọlé kọ́mọ̀ máa ṣe irú ọbẹ̀ kan náà ṣáá ọkọ tó gba sí òsì nǹkan lára rẹ o ṣe láǹjẹta o ṣe láǹjẹrin
0: o ṣe láǹjẹrin owó tó fún ni ò tó.
1: bí ọba pé owó tó ṣe láṣì ẹ̀ fọ́ bàbá abẹ́yẹ owó tó ṣe ilá o kódà èèyàn nílò tó bẹ́ẹ̀ o ṣe gbẹ̀gìrì.
0: kò mọ gbẹ̀gìrì ṣe.
1: ẹyin kọ́ lọ kọ́ náà ni o náà láṣẹ sunkún lórí ilé iṣẹ́. láàfin david dìtì
0: ok
1: dáàjì david dìtì lórí ẹlẹ́yìn ẹyọkan ni torí kii se ta le sotan
0: e ma lo sona ile fe nu
1: o na lu lo be be ni so kii se ta le sotan o te santi igbeyawo duro le lori oni ojuse
0: ojuse tokotaya bi
1: ojuse responsibility so
0: ojuse.
1: Another point or pillar of which marriage stand upon that can sustain in a marriage to le mu ki gbeyawo yori si rere olojuse sera je bari ka wa ma to fe lo ninu yen bayi a tun le pari e lodidi osu kan si meji idi ni pe aba soro ni ki lojuse oko
0: kilojuse
1: awon opo bi mesan ta ti dako yi ta ba ti gbeyawo lori re abi igbeyawo yin o le pe
0: nigba ti o fin to tuka
1: tori ko sopo ko si ipile ta bi mesan ta so yi o ni ipile ti eyan le gbeyawo le lori ti o ni ni soro ti o ni ni problem ibade ko le gbe lo ko si oko tabi aya to le kuna ojuse tile yon ni tuka
0: ile yon tuka
1: a tuka e kaninu okpo ani mo pele ni central pillar so responsibility is a central pillar in marital life
0: okpo to wa laarin
1: den ni
0: sa won yokun wa yi kake
1: tan yokun be lo gan lo reru ju kolu a so pe yes o re ko gba woran oko han iyawo ko gba woran iyawo oko loju orun ko jo lodumare lo san
0: ti le wa laarin
1: be ni ti le n o ba ni wo baba ameje jina ni ojuse
0: se mo po to wa laarin na ni jo kini ni Samson ni fa to to
1: ti gbogbo le fi wo
0: eh
1: to po to je central pillar
0: e kan tun soro le lori o ga o
1: o lojuse
0: eh
1: ninu igbeyawo
0: eh opo arin
1: be ni sa iyen si ni opolopo nku na re iyen ni opolopo igbeyawo ti o si laarin igbeyawo to je omo tuka anybody to fa fe marry boya okunrin tabi obirin to fe tomo ko fe lo ko fe ni iyawo ogbodo re ju si ojuse a pon so die nbe e ja lo ka iwe mi maka to lo jina
0: okay
1: Corinthians kini ori kewa ese 24 Corinthians kini ori kewa ese 24
0: Korensi Korinti
1: kene ori kewa
0: kewa
1: ese ikeni le ni ogun
0: ori kewa ese 24
1: be ne sa oro Olorun ka bayi nbe

0: ni pe pa ni po ese ki se pese ese isu to da mole
1: emi na wu nbe
0: emi o wu nbe
1: be ni
0: e ti o wa wu nbe gan yo lagbara je te wu nbe
1: be ni se ri lojo kan so mo loruko ni baba omo yen lo wa o mo tin o si fi o buton yen fo mo ba omo dun kan le to gbe letan o si mo ni
0: omo dun kan omo dun su kan
1: o wa fo mu fe o yin o tin fun le
0: so omo titin bo gogoro lati kekere to ba dagba professor
1: o fo o tin ni o fi fo mo kekere
0: tension na baba kan na baba kan na bo lojo ale o se ri bo lojo waju omo o se ri bo lojo ale baba nkan o se
1: le fe ko sa kon ni
0: omo to ba dagba sinu ogogoro ipe gbogbo owo to ba npa ngbo ni omo rulo omo to dagba di tete owo to ba npa ngbo ni omo rulo
1: se be solomon ni dagba se de sina ni jokan ni
0: okay se be yawo melo se ko koko ja ko sa sa ti e ti fe re ni to fe
1: o se bo so pe on re ni
0: ta awon be ni
1: olu olu eni kan ti
0: be ni mo ba sa di be mi ran ti oruko e mo
1: e je le so be pe de kan wa
0: be ni be africa I gan ni
1: africa to ti fe yawo more than 200
0: 100
1: ah e se mo pe 100 ni abi 700
0: 700 yawo atale 300 1000
1: olu eni kan ti
0: o ati awa ti re to ti de koja yen ti re elomi o gbe le ni are en to ti gbo obirin to le 2000 laya
1: 2000
0: aro obirin to ti to ti to takun to ti koja lori re to ti le ni 3000
1: 3000
0: be ni sa
1: ba na se se
0: bo se se
1: e
0: ma gbo bi bi be ko ba ta to
1: e o ko ye mi ni
0: se o da je be lowo okunrin to je pe o so wi I doubt woman kima son pelu obirin lojumo kan okay how many days
1: to wa ninu odun
0: okay
1: 365
0: e wa 10
1: ah
0: ah ah ti o ti le ti o ti se
1: o ti de 3000
0: okay
1: okay eh 650 ni ye
0: tori ibi obi ba se ri bi baba ati iya ba se ri be awon omo ri be ni o ri e jo sa te pere bi baba ati ninu ile e wo awon omo won e ni ide ati bere pe ni pretend tori ati esin ti so wa di pretend ta mo diban oto ni ta je oto ni ta mo faraye sugbe lo wo awon omo ke lo wo awon obi won
1: kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí gbogbo ayé ti adamu àti efa tí wọ́n jèso tán ṣe má ṣe ẹ̀ṣẹ̀ yẹn sì wá kọjá sórí
0: gbogbo
1: ẹ̀ òun náà mò ń
0: sọ látara ìṣubú adamu àti gbogbo èèyàn dẹ́lẹ́gbẹ̀ẹ́ níwájú
1: ọlọ́run
0: roman 3:23
1: oní gbogbo aṣínà
0: ogun fún iṣẹ́ ìràpadà jésù
1: bẹ́ẹ̀ni
0: number 1 labi ojuse number 2 ni financial responsibility
1: inawo kilo se nawo kilo
0: bo lo kunrin se le do pe salary iyawo la mo nanu ile ti federal tori pe iyawo ti n se stage tori pe iyawo ti n taja owo ese ni mi o se ri
1: rara
0: nikini
1: kọ ikú máa sọ pé owó ìyàwó náà máa ná ṣé òun ò lówó náà
0: kí ni
1: ìdí rẹ tó fi lọ fẹ yàwó nígbà tí ò lówó lọwọ.
0: orífà
1: ẹni bá rífà ń fún òfò náà ní.
0: àwọn ọmọ pọ fún bẹ lọjọ alẹ àwọn ọmọ mọ bí ọkùnrin ṣe rò yẹn ìyàwó ló sanwó ó sì ń gbé
1: bẹ
0: kí ló dé padà ọkọ bàbá rẹ yóò bá pé bí ìlà ọba ṣe gbé àmọ gbé
1: lálà
0: báwọ ọba ṣe sán aláka lórí
1: ẹjẹ
0: gbé ọwọ kí ọkùnrin ọdẹ mọ kọkọyàwó dẹ já lọ látàárọ kọkùnrin ọdẹ wà lẹkọọ mọ wo fíìmù sàn kọdẹ rò pọ wáyé lójú rẹ ní ìsìn o tí mọ pé o ti ní problem o rẹ ni sọ fún ẹ but èmi ń sọ fún ọ
1: lónìí. ẹ jọ sà kí lẹ wàá sọ fún mo dé ìlú kan tó jẹ pé àwọn obìnrin wọn ní dáko àwọn obìnrin wọn a máa ṣe ní káàkiri ìgboro.
0: bó o la yé àwọn ọkùnrin ṣe máa ń rí gbẹ̀yìn.
1: ẹ mi ò ṣàkíyèsí.
0: ẹ ṣàkíyèsí.

0: ọkùnrin tí bá ti ṣe obìnrin. Poison ni.
1: Wọ́n ò kú.
0: Ṣé ń gbé ìfà tán jẹ poison? Ṣé wọ́n kú lọ́jọ́ náà? Bàbá.
1: Wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n ti kú.
0: Wọ́n ti kú.
1: Ṣùgbọ́n wọn ò kú lọ́jọ́ wọn.
0: Okúgùrò.
1: Okúgùrò ni
0: wọ́n. Okúgùrò lọkùnrin tó jẹ́ pé ìyàwó ló ń gbé gbogbo responsibility tóun ò tiẹ̀ lè bẹ́ sú ẹ́.
1: Ìyẹn dáa.
0: Kò sí tó yàtọ̀ fókun. A máa bínú.
1: Language tó lò fún wọn yẹn.
0: Ẹ jẹ́ yára clear kinní kan, àwọn ọkùnrin kan wà, wọ́n ń sọ̀lẹ̀. Eré ló bá ẹdun wọn lẹ̀ tán
1: dọ̀lẹ̀.
0: Wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ wà responsible. Ṣùgbọ́n ìgbà yí àsọrú àwọn ọkùnrin yẹn.
1: Okay.
0: That is why, mommy, it is time now for you to cover that place. That is area of your responsibility. You say, hey, don't move back. You can download. Oh, why you want to see? I say, hey, don't complain. Stop it. Stop it. Tell me, because I don't believe it. Tell me, because I don't believe it. Talk about Judah. Believe it. Ọpa Júdà.
1: Ṣe bí aya ni wọ́n. Wọ́n yà lọ.
0: Gbénú yà lọ.
1: Nígbà tí nǹkan ti yíwọ́.
0: Ọlọ́run sì ń bẹ lọ́run tí ń ṣèdájọ́.
1: Wọ́n á sì yà.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mọ́mí tó burú yẹn. Ọlọ́run wá gbé àgbákò àìsàn. Kò wá róúnjẹ ọmọ jẹ́. Àìsàn làwọn ọmọ wa ń tọ́jú. Ọlọ́run kúkú gbẹ̀mí rẹ̀. Ọlọ́run wá gbé àgbákò àìsàn. Ó fi ṣèdájọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni fún ìwà búburú rẹ̀. Fún ìwà ọ̀dájú rẹ̀. Fún ìwà ọ̀dàlẹ̀. Bẹ́ẹ̀ náà lọkùnrin mi ọlọ́run náà gbé àgbá kankan.
1: Awa ni stroke.
0: Ẹnu wọ bá butí ìsìlẹ̀ ìlàjì rẹ̀ yóò máa jò dálẹ̀. Àní bọ́ bá butí ṣe bá lọ́run ni. Ṣe bá lọ́run lè ṣe kí bí ọmọ bá yẹn kọ́ dẹ̀ lu ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run dẹ̀ lè rán àgbá kan sí yàn.
1: Ṣé bí mo ṣe sọ pé ó ní ọgọ́fà ọdún ni tòun? Olúkùn wo ṣe bàbà ara ẹ̀ òsìn òjò.
0: Ọlọ́run lọ́lọ́run.
1: Ó sì ń ta kébé.
0: So nínú ìdílé ojúṣe ọkọ kó múra sí tó bá kù díẹ̀ kíyàwó dìde tó bá yíwọ́ kíyàwó gbé ilé yẹn ro padà kí ṣe pé kẹsàn-án pé ẹ̀sìn mọ́ ẹ wà túká.
1: Kó má ti torí ti bẹ́ẹ̀ sá lọ.
0: Àwọn ọmọ mi wà á sá lọ.
1: Baálé mìíràn a sì gbé pẹtí mọ́tò rà lòun bọ̀ bá yẹn ni.
0: Awa sá lọ. Bàtọ́ wa lẹ́yìn ọgbọ̀n ọdún.
1: Kò ní wálé mọ́.
0: Ọyá wa wálé ìgbọ̀nba gbẹ́kọ̀ àkọ́bí fẹ́ ṣe wẹ́dì.
2: Mi ń bàbá rẹ̀ mi ni.
0: Bàbá ò sí wo, bàbá ò fowó, bàbá kí bàbá.
1: Kí lè ná lè lórí ẹ̀yà bàbá rẹ̀.
0: Bí ọba ti ẹ̀rọ owó ná, yóò bá sọ pé a jò gan jowó lọ.
1: Bàbá rẹ̀ kàn gba lẹ́nu.
0: Tóbìnrin bá ń sanwó school, ṣe kọ̀ yẹ kọ́ ọwẹ̀ fọ́mọ. My dear, ìwọ máa ń lọ bí iṣẹ́ máa ń lọ bí iṣẹ́ rẹ̀ máa ń lọ, màá mọ ọmọ lọ
1: school.
0: Obìnrin inú rẹ̀ ó ti rò pé òun lọkọ tó wà responsible.
1: Bẹ́ẹ̀ni.
0: But in everything you are not responsible. You are irresponsible. Pàlẹ́ ọ́n.
1: Ṣé bí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́
0: ẹ̀. Ó ti mọ kọ̀m̀plé pa kí ló dé tó pẹ́ jalè yín ọmọ ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́. Kí ló dé? Ẹ lọ wá ẹran ògúnfẹ́ ló ti wù mí jẹ.
1: Ìgbà tó rí mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ ìyàwó.
0: Ìyàwó ní ra sọ́ọ̀sì ọlára.
1: Owó ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́yìn.
0: Ní ra bàtà sí ọlọ́sẹ̀. Kò fẹ́ gẹrun orí ẹ lásán. Ìyàwó ní fún olówó bábà. Ọ̀dọ́ tó ìsarúgbó.
1: Wọ́n sì rọ́kọ̀
0: tó ọ̀sà ìsàn. Torí ọ̀daru.
1: Wọ́n sì rọ́kọ̀ tí tọ́jú ìyàwó náà pátápátá náà bú ju yẹn o. Bó bá fẹ́ dirun. Yíkó bó bá fẹ́
0: rà pàǹtì. Bàbá ìyẹn da ó sì bá bí bẹ́ẹ̀ ni. Ọkùnrin ni ebon lori e je pari eleyi lonii
1: a pari
0: financial responsibility iwe je Timothy Ukeni ori ikarun ese ikejo oni enikeni ti o ko wa pese fun ile re o to lo je ti buru ja lagba o lo je ti se gbagbo iketa to je ojuse conjugational responsibility idapo na awon olo o se mo ngba mo pe oni se kilo fa ko si ngba mo pe oni se kilo gbe yawo le si wọn ni yawo n jade yawo ni jade. This is a natural game. Ẹnu ọlọ́run bá fún lórí ọ̀fẹ́.
1: Ṣé ìbálòpọ̀?
0: Bẹ́ẹ̀ni sà. Láàrin akọ àtàbọ̀ kọ́ ẹ̀ dáàrin àwọn ẹranko ìṣègùn tá a fi sáwàdà. A gbọ́dọ̀ control rẹ̀.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: The time is 9 o'clock.
1: Ago mesan tilu.
2: Ah! La wole sun. La bala so sita.
3: Hello, ekale o. Oruko mi ni eni tolo mo. Mo fe so sita ni o.
2: Si eni to ba dake, tara re ba dake ni.
4: Mo ba ya nka to sun ni. Iku o se ku fun mi ni. E pe ku ro mo fun mi ni. Ma ti ni ki n bi kan je.
5: Mi o ma boju ogun laye o. Ba ma di mura sile.
2: Mo dake. Wọ́n fi ronú para rẹ̀.
6: Ẹjọ́ kíní ètò wa ń débi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ẹ̀rọ ti ń wá.
2: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlé sùn lábala sọ ọ́ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣù ká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
7: Wọ́n lẹ́rìí wọn péjọ, ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
2: Láwọlé sùn pẹ̀lú abala sọ ọ́ síta. Lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
8: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
2: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM. Ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

wọn máa ń pé àkàràwògbà tẹ́ rí òun ló kájú ẹ̀kọ́ gìrì. Gbogbo ohun tá à ń ṣe lórí ìkànnì pàápàá jùlọ ìkànnì Diamond 887 FM bẹ́ẹ̀ ti tóbi lọ́wọ́ wa tó oríire yín tó òun náà ló ń fáwa náà lórí ọ̀fẹ́ tí ń tì wá láti ṣe kínní fún yín ní àwọn ètò tó jẹ́ pé a máa tún ayé ẹni ṣe àwọn ètò tó jẹ́ pé a máa túnú ẹbí ṣe àwọn ètò tó jẹ́ pé a máa jẹ́ ká ní ìgbàgbọ́ nínú ọlọ́run wípé kò sí ohun tọ́lọ́run ò lè ṣe ó lè pẹ́ títí ó lè rí bákan ìgbàgbọ́ lè fẹ́ máa síra kù àbí kó dàbíi pé ìgbàgbọ́ ti ń fẹ́ dànù ṣùgbọ́n a rí pé gbogbo rẹ̀ náà kò sóhun tó ṣòro ṣe lọ́wọ́ ọlọ́run ara rẹ̀ náà la ṣe gbétò yìí kalẹ̀ ètò yìí òun náà là ń pè ní láwọlésùn láwọlésùn lórí ìkànnì Diamond 887 FM nílùú ìlọrin lápá bí látàkọ̀mọ́lẹ̀ ṣe mí asọ́hún gbogbo ògbà wípé ṣe rí tilé ọmọ tẹ́ rí òun ó tọ́ ọmọ jẹ tilé oge ń kọ́ ó tóge ṣe àdẹ̀dúpẹ́ pé bó ti kéré tó yìí ọlọ́run jẹ́ kó ká wa lẹ́nu àdúpẹ́ pé bá a ti ń jẹ́ lọ́lọ́run fìbùkún rẹ̀ ló ń fi sínú rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lọ́kọ̀ọ̀kan léjèèjì nínú ìlọrin ní àwọn ìpínlẹ̀ tó kù káàkiri gbogbo àgbáyé tí ọwọ́jà wa gadé lórí ètò yìí gbogbo yín pátá bá a bá ti ń rí yín báyìí èmi a máa lù bí ìlù máa pé ènìyàn láṣẹ mi tó túmọ̀ sí pé bí n bá wọ ẹ̀yìn máa rí yín ń bẹ̀ bí n wò wájú bí n wá pàtún rápá sí máa rí yín ń bẹ̀ pẹ̀lú ìfẹ́ àdúà àti gbogbo ọ̀nà tẹ́ fi ń gbà tẹ̀wá síwájú lórí ètò yìí pàápàá jùlọ Precious Àfọlábí ní gbogbo ìgbà bá a bá ti gorí àtẹ ètò ká tó wọlé àdúà lẹ́ẹ̀tì máa fi yìn wá lọ́ba lọ́ba níjòyè níjòyè lọ́kùnrin lóbìnrin lágbàgbà oyún náà àṣẹ ẹ̀bí gbogbo yín pátá náà la kí pé ẹ káàbọ̀ sórí ètò yín o láṣálẹ̀ yìí láwọlé sùn kí là ń ṣe lórí ètò yìí à ń gbìyànjú gbogbo tiwa gbogbo ipá wa láti sà fún gbogbo àwọn ìdojúkọ tá a bá ń dojú kọ tá a lè bẹ́dà àlàyé kankan sọ àpọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a ti gbìyànjú láti bá wọn sọ ṣe mọ̀ gbàtà bẹ́ẹ̀ lòmíì sọ ojú tiwa irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tú àṣírí wa síta àti lè rìn ládùúgbò àti lè rìn níṣẹ́ láti lè lọ síbi ìjọsìn láti lè ṣeré jáde ó wá di ohun tó jẹ́ pé ń ṣe wá mọ́lé ẹ má sì gbàgbé tírú nǹkan báyìí bá dẹ̀ ń ṣẹlẹ̀ èṣù ó máa ń lagbára rẹ̀ láti bẹ lóríṣiríṣi àwọn èrò tí ò nítumọ̀ yóò máa gbé sí wa lọ́kàn èrò láti fẹ́ dẹ̀mí ara ẹni légbodò pẹ̀lú ọwọ́ ara ẹni èrò láti máa sọ fọ́lọ́run ọba pé èmi ò rò pé tèmi ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba èrò láti múni ṣẹ̀ sí ọlọ́run tàpá sí orí ọ̀fẹ́ tọ́lọ́run ti ń fún wa ní gbogbo ìgbà irú àwọn ètò yìí là ń gbé kalẹ̀ tá a bá ti sọ ẹ̀rí ogúnlọ́gọ àwọn èèyàn tó ń pè sórí ètò àwọn tó ti larú ẹ̀kọ́ járí tó jẹ́ pé bọ́n ṣe ní kán ti kán tà báyìí náà làwọn náà tọ́ tó sì ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí irú àwọn èèyàn báyìí atán yín sọ́nà èmi kọ́ wọ́n á tún gbà yín yànjú wọ́n á gbà yín mọ̀ràn bẹ́ẹ̀ ti ṣe ṣùgbọ́n bá ṣe wá ṣe rèé ẹ̀yin ṣàrora gbé ìtìjú sẹ́gbẹ́ kan ẹgbẹ́ kò ṣeé ṣe ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká sì tún gbé ọkàn wa sọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run á rán èèyàn sí mi sẹ́ àní tèmi ò ní ṣòro ṣe ibi títò ìwà dalé òun náà ni pé ẹni dárúkọ yín ẹni dárúkọ bí tẹ́ ẹ ti ń pè èmi lẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tọ́lọ́run mọ̀ báyìí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá dì ti sọ ẹ rí báwọn èèyàn ṣe máa ṣe kínní mo ti máa gbà yín ṣùgbọ́n ẹ kọ́kọ́ fi mí ṣe ọ̀rẹ́ yín tí ò ní já yín tàn mọ́ tí ò ní dà yín tí ò ní tó àṣírí yín tí bá ti fi mí ṣe ọ̀rẹ́ yín ó ti kéré ẹ lè lórí ọ̀fẹ́ àti lè bá ń sọ a ní nọ́mbà méjì tẹ́ ẹ lè sọ sí nọ́mbà àkọ́kọ́ tààràtà ni ó wọ bí báyìí bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà náà tààrà ni ó wọ bí nọ́mbà náà ni 0913 655 6952 0913 655 6952
52 number le kg oni number whatsapp e fo yin ranse si whatsapp o e mo ba ti mo si whatsapp ta mo fo won ranse si o be ba ti fi ranse si e ma jo koja seju meta o poju arire ri seju meta abo be ti so na nu emi len tolo mo lati lu tolo mo bye bye kasa bye kawodi e so sita agbe latapa be number ti whatsapp e ni oni 0913 655 6864 0913 655 6864 Be bati sosi be kiti bai lebo esi boba wenyo ti magba yimoro loko kon lejeji Precious Afolabi onlu kote mi Fresh ba Babo Ninu ogbon ninu oye Olorun oba ah olupinle se ogbon na labere eto loni ani Olorun ba wa rin o saanu fun wa o gbugbo awon ton ba sunkun wole lori eto lasale yi je kon ferin jade gbugbo awon ton ba gbe okan won soke paya si o Oluwa ba n dawon lohun e ba n dawon lohun ba n dawon lohun wa ko mi loni ko mi mo so o awon ara ile ton ba fe dasi ko wa na mo so lori eto lasale yi ani fenu gbo bi owo oro loro koni diti wa o lagbara olohun a n gbiyanju ati tun aye eyan se ni aye ita wa na ni baje olohun ba na gbe eru wa nbi to ti wuwo yo ba wa gbeseji ka re lori eto fashale eto ni a n wonu eto lo a n gbiyanju o a n gbiyanju lati bo si oju opo ti Facebook o da pe iru nkan to sele lose to koja ati mo nkan to sele boya o ma na on messages kan ta gbiyanju lati tesi won ni Facebook loju opo nbe pe kini sele lenu ojo meta yi sugbon ko si wahala baba ku na ni baba le go live a tesi waju ni ibita ati ntesi waju yi sugbon awon ti won ba sin to si ton ba lori ofe ati gbo wa ba je kan lo si Radio Garden ton ba ti de Diamond 887 FM Radio Garden wa lori ofe ati darapo mo wa eni binu ni ha mo gbon ta da si oju opo ti Facebook yen like be like you know 0913 655 6952 tabi 0913 655 6864 oni number ta fi rin ajo lasale yi hello yan kan wa nbe okay ko si number le keji ko si wa la nbe bo lati se okay ja gbe nbi bayi awon eyan mi tin bi oju lati so sita ni oju opo ta gbe sile yi sugbon ko to di pa gori eto awon kankan ti gbiyanju arabirin kan won ti so sita sugbon gege bi ise wa oni bi ta ko ya si ba ti de nbe ta ti gborin ohun na ranpe lati fi gbokan wa soke awa tesi waju nbe lawo lesun lori kan ni Diamond 887 FM balu Precious Afolabi fresh ba ba o oh.

0: wọ́n wá sọ pé nínú ìrìn àjò táwọn ti ń rìn kiri fún àpẹẹrẹ tó bá jẹ́ pé lẹ́yìn ọdún kan làwọn súnmọ́ ọkùnrin mi jẹ́jẹ́ mọ̀ pé báwọn bá ti súnmọ́ àwọn ọkùnrin náà wọ́n ń fẹsẹ̀ fẹ́ ni o. Níwọ̀nba àgbà tó bá ti súnmọ́ ọkùnrin tán ṣeré ìfẹ́ ní kété náà wọ́n ń fẹsẹ̀ fẹ́, wọ́n sì ti pé 63 years old báyìí. Bọ́n ti lóyún fáwọn ọkọ mẹ́rẹ̀ẹ̀rin tán ní lóyún náà ń bàjẹ́. Wọ́n á ní tọ̀ kí làwọn àṣebà yóò torí inú wàhálàì náà ni ìyá àwọn dàgbà sí. Ìyá sì ti dàgbà, ó sì lójú agbára tí ìyá lè rìn dé lórí ọ̀rọ̀ àwọn níbi táwọn dé báyìí. Tọ̀ wọ́n ní kíni káwọn ò ṣe o. 0913-655-6952 0913-655-6952 Lárabìnrin tí wọ́n sọ síta látọ̀dọ̀ tí wọ́n ń bí báyìí. Ok, jágbe báyìí. Hello. Ẹ ti wọlé o. Hello, ẹ ti wọlé sá.
1: Ẹ kàálé
0: sá.
1: Ọ̀rọ̀ ìdárí bí ìwé kọ́sán rẹ̀ ti ń padà. Ẹni náà máa ń fi dàgbà. Obìnrin ẹ̀ sì ti ṣe fún àwọn ọkọ̀ mẹ́rin ọ̀gbí.
0: Bẹ́ẹ̀ ni sá.
1: Oríkọ̀ tí wọ́n ṣe fún owó ìyá ń bẹ̀ náà ni. Wọ́n máa fìyà kalẹ̀ kọ́lọ́ máa tọ́jú ìyá àti ọkọ rẹ̀.
0: Tọ́ kò sí wàhálà, ẹ máa fọkàn bá wa lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì, ẹ máa fọkàn bá wa lọ ká má da ọmọ pọ̀ ní wọ́ọ̀dù ó ti yẹ yín bà mí. Ẹ ṣeun, ẹ ló ẹ kalẹ̀. Ok, èèyàn kan ń pè ń bí iná jẹ́ ń gbé láti bí.
2: Ẹ ló ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sá.
2: Pé tọ́ ọlọ́run níbi tó jẹ́
0: àmì ọlọ́run ọba
2: ọlọ́run ní gbogbo owó sì sọ lánàbí ọlọ́run
0: àmì o.
2: Ṣé obìnrin àkọ́kọ́ tó ní ìyá ọkọ bí pé kó fẹ́ràn àwọn tọkọ bá ti fẹjọ́ sùn?
0: Ẹ bá ń kó òun bí rédíò yìí sá.
2: Pé tọkọ òun bá ti fẹjọ́ sùn, ìyá máa ṣẹlẹ̀ ẹ̀tìlẹ́yìn ọkọ
0: bẹ́ẹ̀ni.
2: Ẹ bá bí pé ìwáwo lòun kọ sí ìyá ọkọ owó gangan ni kó wó wà rẹ̀ wò kó fi change ẹ̀ tó bá mú ìyá mú pé ìyá àwọn ni tó láàsì ìyá gbọ̀rọ̀ fẹ́ gbogbo ẹjọ́ tọkọ bá lè wò kó rò fún ìyá rẹ̀ ìyá gbọ̀rọ̀ ṣẹlẹ̀ ti rẹ̀ òun kó tó wà rẹ̀ sí lọ́dọ̀ ìyá ọkọ ọlọ́run ṣàmọ̀nà wa. Tẹni tó ní tóun bá lóyún òun ti lọ́kọ mẹ́rin òun ti ṣe ọlọ́run ṣàmọ̀nà rẹ̀ ọlọ́run tó ogun aṣọ náà kó lè ṣe ìtúwọ́ ni o ọlọ́run ṣàmọ̀nà gbogbo wa.
0: Kí lẹ ní kán ṣe sá.
2: Kọ́ lọ ṣètúwọ́ ni iṣẹ́ ẹ̀ kọ́ lọ ṣètúwọ́ ni àwọn ọkọ̀ ọ̀run ní dààmú ẹ̀.
0: Ok, ẹ ṣeun.
2: Ọlọ́run ṣàmọ̀nà wa ọlọ́run níjẹ́ gbogbo owó sì sọ o.
0: Ẹ ṣeun. Kọ́ lọ ṣètúwọ́ pé àwọn ọkọ̀ ọ̀run ní yọ wọ́n lẹ́nu. 0913-655-6952 0913-655-6864 Ẹ̀lú ẹ̀ kàlẹ́.
3: Ẹ kàlẹ́ o sáà.
0: Yes ma.
3: Ẹpẹ́ tó.
0: Yes ma.
3: Mi bá jẹ́ o.
0: Àmì ọlọ́run.
3: Àmọ̀ràn mi fún obìnrin ọ̀hún náà ni pé kó ṣe sùúrù gidigidi kó ṣe sùúrù. Àmọ́ tí ọkùnrin yẹn náà ò bá fẹ́ dalẹ̀ rẹ̀ rú pípé ogun nǹkan téèyàn bá rí láàrin márèjì lèyàn fi máa ń sọ fún ìyá yẹn. Tó yí ọmọ bàyá yẹn náà nínú jẹ́ àkọ́kọ́. Ṣé pé ogun nǹkan téèyàn bá rí mẹ́rin yẹn fi máa ń sọ fún ìyá yẹn pé ìmọ̀mọ́ mi gbọ́ báyìí. Ìyàwó gan gbọ́dọ̀ máa sọ fún ọmọ rẹ̀ kí ìgbéyàwó ọmọ ìbàjẹ́. Àmọ́ ìyàwó ni kó ṣàṣe sùúrù kó mọ̀ bí ó ṣe ṣe àtúnṣe àárín wọn àti ọkọ rẹ̀ náà ní kété jẹ́ o.
0: Àmì ẹ̀ṣẹ̀un kò ní bàjẹ́, ẹ̀ṣẹ̀un gidi gan-an ni mà. 0913-655-6864 tàbí 0913-655-6952 Hello.
4: Hello, sir.
0: Ẹ kàálẹ̀ sá.
4: Simon Jimmy Bajẹ.
0: Àmì ọlọ́run ọba.
4: Bámi.
0: Yes, sir.
4: Tẹ̀lé mi bẹ́ sọ ni pé bàbá àmì ọkọ ìyàwó. Ibi tí nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ ní ọmọ náà gbé fún jẹ́. Nítorí pé àgbà tí òun àti ìyàwó rẹ̀ bí ń fẹ́ra wọn járe ọ̀. Ó ti yé yín báyìí.
0: Àbí.
4: Bí wàá ṣe bí gbogbo ọ̀rọ̀ tó bá wá ti wá ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó rẹ̀ ní òun a lè sọ fún ọkọ. Kò sí bó ti lè sọ̀rọ̀ òun náà tó yí tí ó bí ìyàwó nú yóò àmì tí ó bí ìyà ọkọ nú yóò bí nú.
0: Hello.
4: Hello.
0: Yeah, awa pẹ̀lú yín.
4: so yi to si dun mo se oko oni to nkan yi to yi to dun ni oko ji
0: o
4: so de mi ri pe ki yawo ami ba oko mo se suru ko se so ko ye ti mama to ko ye oko ona ni ba diamond
0: ami o ami o eso ko ni ba je kuni baje eje ki ma ki mama tata yi be ba tin gbo mahosha ba ti so maho bobo e mo pe ya na loku ta pe baba ti ni maho mama osha aki mama si be gbogba na lo n tele wa lori eto aki yin o maho mama kuni baje o atopin loko e ka bo sori eto kuni baje fun yin e ja ma ki ayin ke salamat won wa nbe ton ki wa loju opo nbe na awa na ki nsibe pe kuni baje o Roliad Abdulwahab kesheun aki yin sibe kuni baje Dickness Adebayo aki yin o Ranti Olatoyi aki yin sibe Oluwatoyi Hamed aki yin o Ajigi Stella aki yin Lashale Oluwafunmilayo Bosede Olanriwaju aki yin sibe Omotola Afolabi aki o sibe aki yin Hamed Dami kuni baje we ko ojo meta Bukola Kayode Yemisi Oni aki yin sibe Olanriwaju Busayo aki yin sibe Oyelaran Sunday aki yin sibe o Folake Aruwomolede aki yin na sibe kuni baje o ese eku eto aki Prisi kuni baje fun yin o eseun e kaabo sori eto aki awon lolufe wa pata oju ola pe Idowu aki yin sibe o Abimbola Opadare aki yin sibe o kuni baje fun yin e kaabo sori eto anytime yours grat aki yin na sibe Sunday maje kudumi aki yin na sibe o Bumait eseun gidigan ni o eseun seun seun aki yin sibe kuni baje o ope yemi oluwa tun yin Ajide aki yin na sibe awo yemi Grace aki yin sibe o Elizabeth Arike kuni baje fun yin mama Bolanle Odukoya mama Olohun fun yin lara yo mo yin lara le lagbara Olohun Salman Ibrahim eseun gidigan ni ma aki gbogbo yin pata pata sibe eyan lolufe wa okay awon yan tin gbianju ati so sita sugbon ogbon na lawa na o fi gbogbo re da tori ani pe lo seka polowo oja eje ka sari gbeyo kan ko to si pe a lo seka polowo oja abi eja mu be eja sari mu be elo e kale
5: e kale o
0: e kale ba mi
5: imam olori ni o lati polowo
0: imam olori re e ka bo sa e ka bo
5: e pe to
0: yes sir
5: o wa pe ni o
0: ta mi olohun
5: yo ka na bi muhammad ìyá wa tó sọ kẹ́yìn òun ni mo fẹ́ dá sí
0: ẹ̀ṣẹ̀ ohun
5: tí wọ́n ní ọkọ̀ mẹ́rin
0: tó
5: ti rí pé ọlọ́run wa fún wọn lọ́mọ orí ẹ̀ ń wálẹ̀ ọ̀dà kan náà ti pé
0: 63
5: ìtọ̀ wọ́n sì ní ìyá láyé
0: wọ́n ní ìyá láyé ìyá ti dàgbà dáadáa
5: ìyá ti dàgbà ìyá ti dàgbà ẹ rí ìmọ̀ràn tèmi fún wọn ni wípé nígbà tọ́rọ̀ rí bó ṣe rí yẹ àkọ́kọ́ ọkọ̀ ọ̀hún tó ní ìdààmú wa solution kalẹ̀ lọ́tọ̀ láti mójútó ìkejì wọ́n ti pé 63 years yẹ wọ́n mọ̀ jà kan ìpèsè káwọn sì lè lọ́mọ láyé wọ́n mọ̀ jà kan àmọ́ ǹjẹ́ wọ́n ń ṣe menstruation tí wọ́n bá ti ń ṣe menstruation wọ́n fọkànbalẹ̀ wọ́n wá ń pè wọ́n fọkànbalẹ̀ wọ́n súnmọ́ àwọn ẹni ọlọ́run báyìí kírísítẹ́nì ni wọ́n kó ń wá pásítọ̀ ẹni ọlọ́run
0: ṣáàgbé
5: mùsùlùmí ni wọ́n kó wọ́n wá àfà gidi bí ẹ̀ tó wọ́n dùn ní sọ́njìbìtì bí wọ́n tún wọ́n tọ́jú wọn dáadáa tọ́ ọlọ́kọ̀ ọ̀run dé ní oníwájú ó sì lóògùn tí ó sì kápẹ́ ó ní àdúrà tí èèyàn máa ń ṣe tọ́lọ́run ò nílé lọ àmọ́ tí menstruation yẹn ń wá tí bá ti ń wá wọn fọkànbalẹ̀ sórí ọlọ́run èyí infestation bó ní ti rí èèyàn gidi lẹ́ni ọlọ́run tí ó sànù mi tí ó kó mi síwájú ọlọ́run tí ó gbìyànjú fún mi ní tòdodo bí igi ojú fi rí bí ìdè fẹ́ ní onìkan ló kù àwọn fúnra wọn ọmọ wa dákẹ́ àdúrà
0: kọmọ dákẹ́ àdúrà
5: ìgbà ọ̀dà tí wọ́n bá tún lè máa gba àwẹ̀ kan
0: 0913-655-6952 a tẹ̀síwájú nù méjì yìí àwọn míì sì ti ń gbìyànjú àti sọ síta a mú gbogbo rẹ̀ a fi ṣe olúfibọ̀ kò dé dàbíi pé a lè nàpánà yẹn dáadáa lórí ètò láṣálẹ̀ yìí Precious Afolabi olùkọ́ tèmi lórí ètò yín láwọlé sùn abala kan ṣoṣo tí ń bẹnu ètò yìí la ń pè ní abala sọ síta 0913-655-6952 tabi 0913-655-6864 ambo
6: eje aladuro dede ti de are idakole
7: aku dede wo yi ogbogbo ara le emi na ni tiyin to ton ni baba duro dede are idakole baba olorogo mesan fokunrin meje ni fun obirin ni le se baba duro dede gbogbo ile ti mo pe ai se nkan miran leyin awon nkan to le se idoju ti okunrin lagule ife lagole ololufe baba duro dede are idakole baba wa nbe ti obirin ba tin so fun wo okunrin wipe what man can do woman can do it better abukunbo dede nu tete ma bo ado baba duro dede are idakole iwo olomo okunrin to ba ku die ka to tete wa kan ko agbara are lodo baba duro dede are idakole mo ti wa ni roundabout geri alimi bi te ba tin bo wa si ilu lorin nipinle kwara geri alimi roundabout e bere rashe muto ibi won tin wo ko ikoko un ibe gangan na la wa l'office won gangan la wa baba duro dede are idakole ni e bere fun daddy mommy are idakole ni e bere fun a wa ni ilu lorin tabi number ona ke fi ba mi so lori whatsapp o na ni number whatsapp mi e pe mi sibe iwo olomo okunrin to gbo mi bayi bayi nitori ti yin ni baba duro dede mo ti se awon egbogi lotun lotun egbogi pe lori ete ngbo ti wa nle lowo poku poku to da pupo fokunrin se kan sun lo ma wule ma gbe we iroyin mama ma so story legbe yawo re mama bo wa do baba duro dede ko wa gba egbogi pe lori e ti mokunrin se bi okunrin lodo aya re iwo olomo okunrin to ngbo mi bayi bayi wa gbegbogi atekanle ati se ni ti gba lode e wa gba lowo poku lodo baba duro dede are idakole to bi ro fi ma so pe wo lowo ri mi o kari abuku ni ko ti o ma sadu afo pe se wo re oni baje nti ti wa gba ni sisin ba kan na egbogi te ma bere fun ta mo se egbogi di champion ti mu tokunrin to obirin jafafa lagbo le ife o ti wa nle biba e ma bo wa do baba duro dede are idakole aseje baba duro dede o ti wa nle lowo poku fun wo olomo okunrin ti oko to fin roko lodo yawo re to kere sojo ori re ma bo wa do baba duro dede are idakole wa jasi je olowo poku bakan na aseje baba duro dede ti wa fun yawo rere to fe jere igbe yawo lodede oko aseje baba duro dede tin be nle fun wo olomo obirin bakan na olohun ni peti lagan bo lomo ba pomo won lo ri ti e pe ama ma fi osan re dola tete ma bo wa do baba duro dede mo wa ni round about giri alimi bye bye ma bo awon nkan to le fa idakole tabi arira tabi awon nkan to le fa nkan ta npe larobirin ku abi arokunrin ku arera ni nkan ti ma damu okunrin lasiko to ye ko roko yawo re daada gba ni wa dole arobirin ku okunrin ni ma da laamu asika to ba robirin ninu mo bi igba la ya re o mo ja pati pati pati ma bo wa do baba duro dede are idakole aisan ti ogbogun olohun ni bisio ko ni bi se niko kan ba kan na arokunrin ku awon obirin ni ma da laamu ngba to ba ri okunrin to rololu fe re laro mo wa kan ni damu mo wa ba lai se bi won jade tele be laya re na mo ja pati pati be en to se nkan ti o da be si ni ko se nkan ti o da awon nkan buruku ti wa nu ara ni da wa la le olohun ni ja rogun afi se o olohun ni fi ste so si wo okunrin ko ni fi si wo obirin ola ti tobi anabi wa muhammad sallallahu taala wa alaihi wasallam olohun ba oni ja ara fi si awon nkan ti ma wa fa isan ta nwi sinu ara won ni bi isan gbajuma awon isan gbajuma olojo pipe ti ma sakoba fe ni ti ma fi melomi ni se to awon apere to si ma ri ni pe keyin o fe se yo ko ma lagun keyin o fe si eyo ko ma ta ni ko ma ro ni go keyin o fe si eyo ko si ma fe yo mi loju keyin o se yo tan ko tun dabi pa to ku ti tun da sinu ara fun ra re keyin o fe se yo ko ma ma telomi o ti da sara ti o tun ni ma bakana elomi debi to ti se yo o tun so wa rese nlo wakati ara awon apere nkan buruku yinu oko ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara olohun mo je alo roba igbalode fi seyo omo tete dide to ba ti rawon apere won yi ma bo wa do baba duro dede are idakole a wa ni round about geri alimi e bere rasha moto ibi lati wo pe ku alalu bari kan be ni baba duro dede wa bayi be mo fi kale si ana olohun mo bayin tabi ke ma pe mi sori number yi 070 570-65491. Bákan náà náà ni nọmba WhatsApp gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ pé mi sí rí WhatsApp mi. Èmi náà lọ bá ń bẹ̀, bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀, bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin. Méje ni fún obìnrin ọ̀fẹ́ láàfin sí ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀. Ọ̀sẹ̀ tí ògbó ogun kò ní sí ọ́ kò ní sí ara ẹ. Dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ béèrè fún. Mọ́mì dádì a ní fàìsàn ló gbà àmì.
8: Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ń kí yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè. Gbogbo ẹ̀yìn jẹ́ ti ìdàgbàdarúgbó. Jẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá a tìmìnì. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti dẹ̀rà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín bẹ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ní kẹ́ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságó wọ. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ọmọ rùn. Sí ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣà kòkòrò 30 minutes.
9: Akúdédé wòye ara lé. Orúkọ tèmi náà ni ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Ní iléeṣẹ́ wa àìsè kan míì ju tó ní ṣe pẹ̀lú àìsàn ẹnu àbí àìsàn tí ń kó bá ẹyin ọmọ ẹ̀dá ènìyàn. Tí ẹ bá ti dé roundabout gèrè alímì, ẹ bèrè ọ́fíìsì Rachel Motor, ibẹ̀ náà la wà tí a ti ń ṣe ìrànlọ́wọ́ ìtọ́jú nípa kòkòrò fún àwọn ẹ̀dá ènìyàn. Bákan náà nọ́mbà tí ẹ lè máa pè mí sí, òun náà ni 08057466077. Akòkòrò tí àwọn olóyìnbó ń pè ní toothache, òun náà ni àìsàn bí kí eyín máa ro ẹ̀dá ènìyàn, kí eyín máa ṣe ẹ̀jẹ̀ nígbà tí ẹlòmíràn ń fọnu, kí eyín máa ṣe ètútú tàbí kí eyín àbí èrìjì ènìyàn, kí wọ́n ń pè ní jọ̀ bí kó máa ní ìṣòro bíi pé nǹkan ń jẹ tí wọ́n á ti ń jẹ́ wọnú téyín ẹlòmíì fi ń yọbọ́ sílẹ̀. Àbí pàápàá jùlọ àwọn tí ẹnu wọn ti bá máa ń ní òórùn tí à ń pè ní mouth odor, àwọn àìsàn kòkòrò yìí a máa fà á. Kí ẹnu kí ó máa ṣe egbò àbí ahọ́n tá ń pè ní tongue, tí wọ́n máa ń pè ní mọ́jàta fún àwọn ọmọ kéékèèké, a máa jẹ́ bí egbò ní ẹnu fún àwọn àgbàlagbà láwọn àsìkò mìíràn tí èèyàn bá ti ní àìsàn yìí nínú ara. Ẹnu ríro, orí fífọ́, látara ríro yìí àkòkòrò máa dá wàhálà tó pọ̀ sílẹ̀. Tí ó bá ti jẹ́ pé kiní yìí bá ti ran etí

0: Ekabo pada studio to edeku ataro ekwa ataro tete druti wa lataro fun gbogbo eka polo waja ta yasi lotun lusi awa na gbianju idunu wa na ni lati so fun yin pe kilo un tenta te fe ka yi ugbo ise wo le nse te fe ka yi ugbo oko wo le dawole te fe ka yi ugbo ori ofe wa fun yin o egbe wa sori ikoni diamond 887 fm wa nbe fun yin eyin na le wa fun eri pe be ba ti ba do po bayi aje o ma bugba je ni lotun lo si loke ni le ni gbogbo re nitori pe kini omo aje ohun na ni wa lori ikoni precious afolabi ohun lo ko temi esi kaabo suri eto yin to ibi ta ba ade a tesiwaju nbe nu awon meji ton ti so sita asi ti wa ni awon kan na ton ti gbianju ati so sita yan kan so sita lai pe yi mi ni le lori ofe ati le te sita tori won gbe oro yen gunle dada mo ri po ka won lara sugbon won gbe gunle dada won si le gbe gunle dada ti eyin eyan o si le fokan ba won lo ti gbogbo ton so ti oye yin dada lati le ba won da si sugbon labi aso arogbon ta da si labi aso 0913-655-6952 0913-655-6952
1: Ekale o baba fresh ekwe to sa ruko mi ni Samson lati base ni Lorin mi fe da titi mummy to won so last nsin pe awon ti pe 63 years den ko de si omo oyun won wale ah oni agbara o nigba ti mo gboro yen gan was like that age ewo the best thing me le so fun won kan mura sadura gidi gan o tori o nya mi lenu gan pe a pelu age won yen gan won yi ton ni oyun so kan mura sadura gidi gan kan mura sadura gidi gan gege bi enikan ti bon je so nsin pe ta ba ra won woli to da ta wo wa wa fa to da to pe christian ni won ni won o muslim ni won kan te pa ma dura gidi kan mo mo olohun ma o ma da won lo to ba ti relent then kan gan fun ra won kan joko le kan flashback ki la won kan ta ti se seyin ki la won kan ta ti se ngba tan wa le wi kan kan wo pe a ti be na ti se se gbe so gege bi mo ran temi o e ma bi to bo samson lati base
0: something lati basin e shun baba ko ni baje oro na le so emi na mo pe bon ti so sita na awon na fokan ba wa lo won si gbo imoran ona abayo tawon eyan so fun won lokan kan lejeje emi mo pe awon lokala ko so run loju won bayi ko so run loju won bayi adura oni se ti won ti o adura temi re ti ma fi nka gbogbo re nidi lagbara olohun ona abaya de wa bona bayo ba si ti de e mo gbagbe o oni yin yin ni keni o le se mi ebi te ba ba de e le ma je ka ma mo bo se nlo since te ti da oko yin abi ko si wa la nbe e ja ma mo bo ti nlo awon ton ti so sita na abi ton ti gbianju ati gba yin moran na won le ma ton yin sona lokan kan lejeji lokan kan lejeji mo ti ba de bi o mo ti se le bayi kilo tu ku bayi e ri popo lopa awon ton gbo na bi adua na won ma fi ba yin rin rin ajo itori o ka opolopo awon eyan lara lawon na se ngbianju lati ma ba yin lo lori eto fun titale sugbon o e ma sun o e ma si sokan yin lokan okuta hello
2: e ka lesa
0: o
2: ti me ko yi te ju
0: e seun ba mi
2: o ni se le lugu olohun
0: a mi o Ami o. 0913-655-6952. Tabi 0913-655-6864. Eja sari di apa bi kama down laga.
3: Hello, welcome in Ramova at 11. Come on to soccer, I want to play 60 plus. They won't lie around. Oba, our youth, me alone, Oba. Oba, the teachers are juniors, so. My mama, I do a dad, so tell them what the shit. Could I left to me? Only the way I'm on a father, my pastor, law. Somebody joke with being half Muslim or Christian. My joke, my balloon was all. Ma balance sur l'autre, ma parole est là. Ma balance sur heart to heart. Fully with the heart. Hello, I can show back. Hello, my share and layo. Oba, Omoba, that's the library.
0: A show, Oba, Omoba, Kuni Baje.
4: You call it a loot. You quat hour. Emil alone, any talon. Only your milk. Don't need to embody soon. Oh, man, la la pay on bobbing soon. Not on batty G on my rebounded that Sarah. What do I shall be on Jukon Kong? Take a kinney a cool law. Money came back so sit down and cut you all it to she. Come on, you're banning more.
5: It's
4: a voice. A Kale. A Quattaro. Ekutuno emi ti mo soro wi pe o bore mi so sita ke po ma bo bi on sun loju on nkan ta yan so o je kin ve so pada pe o ti le ni 30 years bayi o ti mari na ego
0: eto ko wa ti wa yi wa dada se ngun te so oni pe won doju ko awon ohun te no doju ko pe ton ba ti sun latoju run wa se balopo loju run loju run yen na ton ti sun yen ton ti se balopo yen bo ba tin ji ba won ti da sara e de tin po ti pe 30 years 30 years ten so yi se pe won ti wa ni won ti gbe yawo le ni eh abon gbe yawo le tori arin ibe yen o ye mi dada ṣugbọn mo ranti wipe e soja de lose to koja eh ona le foran ti mo ko play la kokko to kokko lohun awon eyan si se kini won gba yin moran lori e ṣugbọn le te wa fi ye yi ko ye wa dada ṣon ti faya le ni ti kini si nse won ni abi olohun ti gba gbogbo ogo bayi eh eh 0913-655-6952 tabi 0913-655-6864 Hello, Ekale. Ekale, o. Eti wole, eti wole. Okay. Ekale.
6: Hello.
0: Ekale, ma, mami.
6: Ekale, ma.
0: Yes, ma.
6: Engine ni tolo, ma, la chi tolo, ma.
0: Yes, yo, ma.
6: O fe da si eto yi ni.
0: E ma da si yi, no.
6: Eti, yako, roni, yako, nipen, yako, mbi, jale, yo, ma. Ya ese suru o sele se mi ti mo so ina suru ni won mi mo wa lati le wa mo wa na ni tara tara ni yen re na suru na olon pada wa gba fun to na o se suru gidi gan ni
0: eseun
6: olon seun mo ti npe lati jo isi ri ju wole o
0: a padi e a padi e no e ka bo suri eto ah he olon ku shanu gbogbo wa ja dojo po WhatsApp
7: no ma pẹni lo party arabirin ti o so sita ni sin to so pe ti nkan ba sele la oko mo lo so fun ya ko seri 664 before kan to fe ra won o si wa na ni no oko yen baby ni so ti adult baby ni so ti so bo se wa niyan awon be se wa ni so ife ni oje o mo pe ohun to ohun fe nu to awon to ohun ninu marriage to ohun nu ohun lo wa mo bo se mo wa ogun bo se mo lu ogun si bo se mo manage bo se mo endure we so ti igba ti iwa ti ya oko ro lo ko to gba ti wa ti oko ro lo so iye oko lo gba ti e yo lo nti e iwa to ko re ni oku so ogbodo ni scope gan ta bin e ba gbo wa bayi ogbodo ni scope o kan mi yin ka ba se de ba na ma mi a a emi na o ma emi na le mi na fa a ese wa ka ti oko mi so kun to ba run so yo gbodo ni scope gan to ma scope so ti ye ti o ma se bi bi ogbon ti awon ba nse yo ma se be ko o wi nkan ye so ti ye yo ma ka ju ko nbe olorun pelu yin
0: se ti gbo e ma scope e ma scope dada kuni baje ile wa yo kuni baje arin oko ataya kuni baje lagbara olohun to to bada bi pe iya oko na fe ni lowo die ni o e mo bi awon yeye to make sense un tele fi faju won mora ohun ni won gbianju ati so fun yin laarin ibe na ki se pe nkan ton se fun yin o dun yin ki se pe nkan ton se fun yin o to nkan tele wole ke tilekun ke sunkun ki se nkan ton se fun yin o ko to lati pe ke inu yin o ma dun sugbon nigba mi na ti on ba ba ara e laarin awon to ba fe dabi pe boya ko fe ni fe ah ewo eyan afogbon si ni o eyan loya ya ni o ehn ko ton gbianju ati se nonu be tin scope won na won ma wo line 0913655 6952 elo e kale
6: elo emi ni
0: tolorun
6: ma ti mo so ti ta lekan si yoko mi ti kọmi ba ti do so pe a mo nja
0: koni baje fun yin
6: ele ni ibere ke
0: oni ibere kan tin fe bi yin na oun na ni pe to awon eyan na tin fi ogbongbon na so lati nkan na oun na ni pe se ibasepo to domoran wa le laarin eyin ati iya ko to di pe gba ti gbolohun aso ba ti sele won gbe seyin
6: ijolbe iku ni a ye n gbe ilorin de la wa n gbe
0: ko
6: wa si ta ba ti ja bayi abi pe anything te sile kekere bayi to ba ti pe bayi
0: ọkọ ma pe won ni abi ọkọ yin lo ma pe won
6: so iya yen ma pe ni space ni to ma ma se ipe to ma ma bu ebu to ma ma frustrate ni to ba bi mo se n ba yin soro yi mi si ninu ile e mo
0: pẹ̀lú ọmọ márùn-ún
6: tí àwọn bá sọ òun máa tẹ̀lé kó fẹ́ lù mí lálẹ́
0: ẹjọ́ yẹn ẹ má bínú o ẹ má bínú nígbà ẹ ti sọ wípé ìgbéyàwó yín ó ti lé ní ogún ọdún àbí ẹ sì ti bímọ márùn-ún so tá a bá ní ká wo ogún ọdún tẹ̀jọ wà yìí ṣé a lè sọ pé ṣé bí ìyá ọkọ yín ṣe ń ṣe láti ilẹ̀ nìyẹn tó jẹ́ pé ẹ kàn ń ní sùúrù àbí ẹ ń fara mọ́
6: kódà kí omi mi tó kú àwọn náà tí wọn máa bá mi sọrọ wọn tí wọn máa ṣe títí kò change náà débi pé táàmì ìgbà kan gan ó pe ọkọ mi sọdọ lẹkọọ fẹ pé kò tiẹ wálé mọ kò tiẹ béèrè wa kò béèrè kankan.
0: tó 0913655 6952 arábìnrin tó ń pè lákọ̀ọ́kọ́ yẹn àwọn náà ni wọ́n pè báyìí àkọ́kọ́ tó ń pè náà bójú òpó yẹn ṣe já nìyẹn wọ́n tún pè lẹ́lẹ́ẹ̀kejì ó tún já ṣùgbọ́n a ti di àwọn kókó kan mú mo rò pé fi ọkàn bá mi lọ pẹ̀lú àwọn ìbéèrè díẹ̀díẹ̀díẹ̀ tí mo bí wọ́n yẹn yóò tún ṣe kíni yóò yànnà náà ẹ̀ díẹ̀ á tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn lápá àbí tá a gbé wọ́n ní pé ìyá ọkọ àwọn ò bá wọn gbé ìlú èkó lọ wà ṣùgbọ́n ìgbà táwọn àwọn ìjà díẹ̀díẹ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn lọ́nà kọ wọn ó pè ìyá wọn ìyá ó sì pe àwọn bí èpè ni ó máa sọ fún wọn mo dẹ bí wọn béèrè kan ìbéèrè yẹn ni pé ṣé bí ìyá ṣe ń ṣe tẹ́lẹ̀ rí ni àmọ́ ṣe bẹ̀rẹ̀ wọn ní báwọn ṣe bẹ̀rẹ̀ ìgbéyàwó àwọn lọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ohun tó fi jẹ́ pé ó fi dàbí ipa àwọn náà tún lórí ọ̀fẹ́ àti lè dúró pẹ́ nínú ìgbéyàwó náà ò ju pé ìyá àwọn náà ló máa ń pàrọ̀ wá sí wọn tó tiẹ̀ ṣe máa ń encourage àwọn nínú ìgbéyàwó ṣùgbọ́n ìyá ti lọ báyìí ṣe ló dàbí ipa àwọn ló dá wa bí mo ti sì gbọ́ kó tó di pé ó gé níbi pé àwọn ò sí nílé rẹ̀ mọ́ àwọn àtàwọn ọmọ márààrún wọn ti ń gbé ń bọ̀ mí 0913-655-6952 Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
8: Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
8: Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello.
8: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
8: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello.
8: Àwọn a sì máa tẹ̀ síwájú lórí
0: ohun tó bẹ̀rẹ̀ àmì ọlọ́run
8: èyí tí mo fẹ́ dá sí níbẹ̀ ni ọ̀rọ̀ obìnrin tó ní tí òun bá ti lóyún ó máa ń wálẹ̀
0: nílé ọkọ mẹ́rin báyìí
8: mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó ti lọ sí hospital ó ti lọ ṣe test torí ó gbọ́dọ̀ lọ ṣe ó lọ ṣe test blood group àti genotype nínú genotype yẹn kinní kan wà tó ń pè ní resource factor
0: A resource factor, okay.
8: Yes. Tó bá jẹ́ pé negative resource factor. Òun ni obìnrin yẹn ní. Gbogbo ìgbà tó bá ti ń pàdé àwọn ọkùnrin tó ní positive. Kò ní problem.
0: Okay.
8: Ó pàdé ọkùnrin tó ní negative, kò ní problem. Àmọ́ tó bá ní positive resource factor. Tó bá ti lọ lọ pàdé ọkùnrin tó ní negative resource factor. Kò sí ní attack. Wọ́n á máa attack yẹn ni.
0: All right.
8: Èmi jẹ́ dúró. Tó kó lọ ṣe kó tó conclude pé ọkọ ọ̀run ni kó kó lọ sí
0: ọkọ tó lọ
8: ṣe test. Okay. Kọ́ni bẹ́ẹ̀ sọ yìí.
0: All right. Ṣe lè ṣe favour kan fún mi, sir.
8: Kí ni ẹ?
0: Ṣé ẹ ní WhatsApp number wa lọ́wọ́?
8: Èmi ò mọ WhatsApp gan-an fún ṣe.
0: Máa pè
8: é. Àkọ́kọ́ tó máa kọ́kọ́ pè mí.
0: All right. Kò sí wàhálà.
8: Orí obìnrin yẹn kankan ló yẹ kí n
0: pè. Kò sí wàhálà. Máa pè WhatsApp number ẹ̀ ń sìn.
8: Okay.
0: Tí n bá ti pè é. Ẹ kàn háì mi sórí ẹ̀.
8: Okay.
0: Ẹ háì mi sí orí ẹ pé èmi mo ní kẹ háì mi o.
8: All right.
0: Ẹ wà ń bi rédíò yẹn ká tún parí ètò máa tún tún WhatsApp number yẹn pé dáadáa.
8: No problem.
0: Ẹ ṣeun kò ní bàjẹ́. Ẹ ṣeun gan-an ni ẹ ṣeun. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò kò ní bàjẹ́. À pé ẹ bá ń sọ̀rọ̀ ń bẹ àárọ̀ bọ́ tá a dá sí. Hello, ó dà pé èèyàn kan wà ń bẹ. Hello.
9: Hello, ẹ kàlẹ́ o.
0: Ẹ kàlẹ́ sá.
9: Ẹ kú ètò.
0: Ẹ kàlẹ́ sá.
9: Alálùfọ́ ni sọ̀rọ̀.
0: Ẹ ṣeun bàbá.
9: Láti akódúró lọ yẹn.
0: Yes, sir.
9: Àkọ́kọ́ ni mo fẹ́ dá sí. Ó máa fi oyún máa ń bàjẹ́ mọ́ lára yẹn.
0: Ẹ ṣeun sá.
9: N tí mo rò pé ọwọ́ kọ̀ lè ṣe. Kọ́mọ ronú.
0: Ok.
9: Kọ́ dẹ̀ wá ọmọ pé yàrá. Sọ yí báyìí.
0: Ok.
9: Gbogbo tẹ́sítì tí ó bá lè ṣe kọ́kọ́ mọ́ sí ronú lára ẹ̀. Kúrò ti dàgbà. Ìròyìn dẹ̀ ní kí èso máa yára. Ìrọ̀rùn sáà ni ọlọ́run sì ti ń fẹ́ fún. Ìyẹn òbí ń bá ọ. Ẹ̀rí ti ọkùnrin tí máa ń dára kó ń bá obìnrin sùn yẹn. Ó láwọn ara ọ̀kan tó máa ń fà. Ṣé ń gbọ́ báyìí?
0: Wà pẹ̀lú yìí.
9: Oògùn dẹ̀ máa ń fà mí. Ìràwọ̀ mi dẹ̀nu ẹlẹgbẹ́ràwọ̀ tí yóò lógo ni. Ayé máa ń fi kíní ẹ̀ẹ́ kan láti fi gbé ìràwọ̀ rẹ̀ kún. Ẹ̀rọ Kíní ọmọ àwáyé. Òun ni kó múra sí ìgbẹ́ lọ́hùn. Ẹ̀rọ ọba ṣẹ́gun náà. Onífòkun jáwá náà.
0: Àmì ọlọ́run ọba.
9: Jáwá rí obìnrin tí máa ń sọ̀rọ̀ tí ọkọ rẹ máa ń sọ̀rọ̀ fún ìyá rẹ̀. Obìnrin yẹn ni kò ṣe sùúrù. Ìyá yẹn fẹ́ bá tọmọ ìjẹ́ ni.
0: Wọ́n tiẹ̀ náà ti kó ń lé báyìí.
9: Torí mi náà ti rí experience yẹn rí. Tọmọ yẹn lu ọkọ tó dẹ̀ máa ń tọ́jú ìyàwó ẹ̀. Ìyá ọmọ apariwo pé àfàṣàfàṣà lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ẹ wà jẹ́ sanjọ́ méjì ọkọ̀ra sọ ọmọ rẹ̀ lóbi sí báyìí ni kò rí nkankan mọ́ so obìnrin yẹn ni kò ṣe sùúrù ní bá rán ọkọ rẹ bá sọ̀rọ̀ kọ́ta máa bẹ́ẹ̀ tiẹ̀ kó má bàjá kó sì máa bẹ́ẹ̀ lọ́rùn ọlọ́run ní fi wálẹ̀.
0: Àmì ọlọ́run ọba àmì ọlọ́run ọba kò ní bàjẹ́ àmì ọlọ́run ọba. Àmì ọlọ́run ọba àmì ọlọ́run ọba 0913-655-6952 nọ́mbà tẹ̀lé pè sínú gẹ̀bí arákùnrin tó ń pè ti mo ni kan ta te ranse si mi loju opo ti WhatsApp wa number WhatsApp yen o ni mo fe fun yin bayi number WhatsApp ti mo so yen o mo fe fun yin bayi shiton lati ba mi shikini ke darapo mo mi loju opo yen ti WhatsApp ni 0913-655-6864 0913-655-6864 Ejeun pe le kan si 0913-655-6864 Koni baje
10: Alkale Olotu Akwetu emi ni eni to lomo lati to lomo fe da si to madam to ni oko ton ba ti ba mo pe iya e ni eku pe ilo ni ni o nbi yen ala ko pot kan ni go ko di mo na kuro arabirin ni pe afuji di wa ninu oro to nso ko de ni apale ko ni ma to nda re ti oro e si iya oko ho lo nlu fun ko ndulu respect language ko lo fun iya yen lori eto o tumo se pe bo se nsoro yen to se n refer si aye to n lo ho ti o lo he fun ya ti o si ni nitosi definitely oro afojudi yen na le mi ro ko ma lo ma lo ma le ro pe le mi le ro ko nso si oko e because o n fi oro ni iwo na lo pe la lakoko pe iya oko e pe ejo to ba ti ro fun oni yo da ko so pe oni won o da so dem tun pe obirin yo ni apale to ko to ba ni apale to ni obin to ba ni apale wadila ko mo ra gegegege ni kuda ko yi oko ma lowo lowo yo mo ra iyawo gegege ni gege bi to so mo ti pe o da pe woman yo ni apale ra e ma bi to bo
0: 0913-655-6952 koni baje baba koni baje e seun gidi gan ni sa
11: Res. Bow. Olohun oyin. Oyin oni kan yo ma dun ni. Agbara Olorun yo ma dun ni, yo ma dun gbo leti. Ife n do leti lale yo ma dun gbo lo ni. Eni ori o. Mo se toro adura fun yin, eni ko ri emi na. Bau. Ye de mo fe pe gbenu si arabirin to so pe ko pelu oko on baja. Eyin oko ni mama ma n wa. Ida o nje bi, ida o jari. Eyin oko ni ma wa. Ko le ma wa ye be. Pelu pe ìgbéyàwó wọn ti pé ọdún 22 years ilẹ̀ ti ta sí i tẹ̀sí ìlú wa fẹ́ bèrè bèrè kan sí tí gbogbo nǹkan tí wà ń se bíyà ẹ̀ máa ń se pé òun ò ní òbí ni pé kó tẹ̀ lé sọ fún òbí tiẹ̀ náà pé tó nǹkan báyìí mọ̀ ni òun mọ̀ nọ́ọ̀sì láàrin ìwọ pẹ̀lú ọkọ rẹ pé bíyà tẹ bá ti ní ìrora kálí ìyàwó kó fi ìrè àlàyé bò ló ṣe jẹ́ ẹ̀yìn ọmọ tiwọn tó jọkùnrin ni wọ́n máa ń dè sí pẹ́gbẹ́ ọ̀nà bá tó ń dán bá ti fi tó màmá tiẹ̀ náà dé tí ìyá tó bí òun náà kò tí ò yẹ káńdá lè gbégbé sẹ́kù tó àti àgbàlagbà ìyá sí ìyá kó bá kú pé kí ìyá ìyàwó náà díje ńlẹ̀ kó lọ sí àtúnṣe ìgbésẹ̀ pé ó yá yóò bá ìjà lọ kó bá pé kò ní òbí tó bá lẹ́gbàá kó fi tó ẹ̀gbọ́n létí kò bá jẹ́gbọ́n lọ́kùnrin kò bá jẹ́gbọ́n lóbìnrin ó dẹ̀ jẹ́ kó yé wọn pé tó àtúnṣe ni òun fẹ́ kán bá ń ṣe torí tí ò bá gbégbèsẹ̀ kankan ẹni tí ò máa ronú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wọnú lé tó di pé ọkọ̀ ìyá sí ọkọ̀ ìyá sí ìyá ẹ̀gá náà lè máa fa ẹ̀jẹ̀ rúru torí nísìnyí ọkùnrin tí ń ṣe bẹ́ẹ̀ yẹn tí ìyá wà lẹ́yìn rẹ̀ ìgbà tó bá yá àgbà tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fowó oúnjẹ bóyá 1000 ní ìpínlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìyá rẹ̀ ti wà lẹ́yìn o lè tún máa fi 500 dílé tó wá tó ń tán sí ni àbí ó tó ń dákun àmọ́ kó tó di pé tó bá fi wá máa gba ìrònú léyìn ọ̀kan rẹ̀ kó tó yẹ kú sínú tó bá yẹ pé kò ní ìyá lẹ́kùnrin gẹ́gẹ́ bí ìmọ̀ràn táwọn yẹn wá ń gbà o ro da ya oko o ni keyan do ba le farara ko ni keyan moga so ko ko pe iru loko yawo ko je kari bi rona lo to ba te wa sa lo sa lo ti o ba ti wa pe ba kan na ni ti yawo yonu si to ku da fo lo ko sa mo wo ko ma wo ran ko wa di pe wa fe meme re lo ko to iru are iru are are pa o
0: oro agba koni baje baba e ku fe wa ni gbogbo gba e ku fe mi ni gbogbo gba koni baje fun wa lagbara olohun ogbon la tun da si e je ka gbe latapa bi elewe ka le yi okay je ka tun ya sapa bi e ja ya sapa bi okay
12: e ka le so e kwa taro emi na fe da si oro ti obirin ni obirin to ni iya oko o ma n da si o ma n soro si o ma n gbe iya oko owo oko le mi ri ko wa owo oko oun lo wa titi a ba n sele owo ọkọ ni owo ọkọ to ba fẹ kile re to ko ni ma rojo ejo riro yen lo fa olo shanu amode fm ni baje
0: amode fm ni baje o ṣugbọn e sa se e se ṣugbọn ati ri pe boya awọn dadi lo nsun la pa be na te ba tu fe se e kan ra ba wa ye ba die e ba ye ba die ko ni baje e ku fe wa o e seun gidi gan ni ko ni baje mi ran pe gbogbo awon ti won ti so sita na lokan kan lejeje gbogbo awon oro wa yi na wa ma mu lo wa mu lo lagbaro ta na de ngba ladura pe to bi ogun lo ti ri o bomba city lo bayi yo ma ba won lara mu ni
7: so sita e ka le o aku eto aku atawo olohun sanu nkan kan wa ede mi be da sin be ohun ni ti arabin to ni oko won ma so fun ya ko won so ede mi ba so be ka bi lowo obirin oni ohun ni pe kini awon wa tin wu soko to di pe okan bi fi ejo re sun aku eto
0: ẹṣeun baba kò ní bàjẹ́ ohun tá a ṣe pé tó ìkalẹ̀ náà nù tó bá dàbí pèsè mọ̀ pé wọ́n ní ibi tí ọmọdé tó bá gorí àjà tójú rẹ̀ bá rí àgbà nílẹ̀ ńlẹ̀ ń bi tágbà bá wà a máa rí jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ arábìnrin yìí lórí ọ̀rọ̀ tán gbé kalẹ̀ ẹ̀yin náà ń bá wọ́n rìnrìn àjò wọnú pé àtọ̀ nígbà tí gbéyàwó ti wọ ogún ọdún lé ọmọ márùn sí ti wọ kì í ṣe ìrìn àjò kékeré ẹ ìrìn àjò ńlá ni ó lè náwọn kankan náà ti ń ṣẹlẹ tó bá jẹ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ ń gbogbo gbà òun náà lẹyìn náà ṣe nà sí wá tẹ nà sẹyìn farabìnrin náà káwọn náà ti ronú wọn pa àti ìyá táwọn náà sọ síta nípa pé tọ oyún àárọ kò tiẹ dítalẹ ilé ọkọ mẹrin tán wà tó jẹ pé oyún náà ń bàjẹ ni àwọn ìbéèrè díẹdíẹdíẹ tẹ ní kọ máa bèèrà wọn yìí ìgbésẹ tán ti gbé gbogbo ẹ díẹdíẹdíẹ yìí náà gbogbo rẹ náà láti lè jẹ kọnà àbáyọ kó wà náà ni ṣan ti lọ síbítù àkọkọ kán tiẹ jókòó kan ronú ara wọn o gẹgẹ bí èèyàn kan tán sọ pé tọ ìgbà ewé tá a máa ń pè ń sàn góde ohun bóun lọ ti lò ó sí bó lọ ti lò sí káwọn náà jókòó kan bíra wọn láwọn ìbéèrè kankan kan ṣe àwọn ìrìn àjò kan lọ sínú mọ̀lẹ́bí wọn náà bó ti rí àbúrò ni ẹ̀gbọ́n ni àbáwọn kan tán ti wà wájú ni bó o ni kó tó di pé a sọ pé kí o bóyá ọkọ̀ ará abí yìí ni o ọkọ̀ tapá abí tá à ń sọ yìí ni àbí bẹ́ẹ̀ kọ́ àyẹ̀wò díẹ̀díẹ̀díẹ̀ lọsibítù náà gẹ́gẹ́ bọ́n ti sọ wọ́n sàn kankan nípa blood group irú àwọn ìbéèrè káwọn náà tó ra èrò ara wọn palápàbẹ̀ náà láti lè yan pé tọ̀ báwo ni ohun tí ètò ìṣe dáa tínú mi ṣe máa ń dùn sí náà rèé eyin na le sin gbe to ilaruge ogbon yin oni baje oye yin oni baje agba yin oni wole lagbara olohun se ngon o awa mo riri ti yin o 0913 655 6952
4: kale o ekwito olohun shanu wa ejo lori okunrin to so pe tawon ba ti so won wa lala bo ti le 30 years ejo mo fe ke fi si because mi ori to ba di bi pe boya ko so ko lara pe wa to bi jo la sipa to e pe ta se ni isu lori ejo ba n fi si ejo
0: ko si wa la won yan na fe si si sugbon ko ta kura se so pe o da pe won ni kini yan ti persist o n sele lore kore o n sele nigba ku gba awon si ti ran awon rin ajo kan lo si bi konkon konkon na o se n sele pe tori to ba ti la bu ba se ji bayi yo da sara ni
13: hello baba fresh e kale sa oruko temi ni ib tech lati tanke mami to ko pe wa lara oko tan so pe oko awon ma rojo ta ma sa ti jaba ipo ko ma rojo fun iya re so igba kora igba ti won ko rojo e igba won yen gan sa won soro kaloku so ti a fi igba ti wo mai wa pada re explain pe ya ko awon ohun ogbe ko we pa pelu awon pe eko ni o ngbe igba tan rojo yen gemi gan fi boya won ata ya ko jo ngbe o o wa okin na si de pe won ogbe papo na ya olo ma adjust iru ese olo ma se oko to bi pe to toko ba se oko oko ma wa ma mu fulo ma wa ko iya re to wa leko uma eni ba advise uma e uma e gan ni ko se kara re wo iru ese olo won se fun oko to bi pe boya ugba na ni won ma nja to bi pe oko wa mo ko are ko to mo ba pa re ja so uma eni ko adjust kan ma se oko won mo kan ma kan ma plan pa won fe foko won le o en to ti bi mo marun tan omo marun a kan ma so pa won fe fi oko won le o ib tech lati tanke
0: ashun kuni baje ashun bi e tabere na so no da pe won na ti ku nbe o da pon na ti ku nbe pe awon ti da wa nbi kan ni to kosi wala
12: kale use lo mo ba gbe ya kon voice note oni wo mi ke kle fo ke ba mi so si ta oni pe
0: ah to igba ti e fe ki a ma ba ka ma ba yin tesita eyin o ba ti fi ohun ranse sile sibe wi pe ah e fe kan teta to rawo le mo a kan ma gbe ni ti ba de nse pe mo n fokan ba yin lo na ni ma ti se kini ma ti te foran isita e ba ti rora te lati ranse pe lati ranse la koko pe to bye tori eni lori ofe ati le gbo ko to di pe in gbe sita bi tin re ni mo se n gbe ta ogbon ta da si na nu to ko si wala be ba fe ka mai so e te sita ranse si waju pe to mo fe ke gbo ni o e ma ti te won ta o bi n ti gbo ba bi te ba de o lemi na se kini mo fi olu fi mo mo fi mo sa pa be la pa be na 0913 655 6952 hello to e kale e ja gbe la pa bi e kale to e mo bi no emi moge o emi moge e to da ti so pe ti o gbeji e ti o gbeji ta ba ti pe e ja kuro mbi ti radio wa wa yo ma han si yan leti ni e kale
14: Hello,
0: Ekale.
14: Ekale,
0: ma. Yes, ma.
14: No, I don't know.
0: I'm your loan.
14: I'm not going to go and see that.
0: I'm
14: not going to go and see that.
0: Yes, ma.
14: I'm not going to go and see that. I'm not going to go and see that. I'm not going to go and see that. I'm not going to go and see that. I'm not going to go and see that. I'm not going to go and see that. I'm not going to go and see Oke, itu lomba sini. Kuni kalu pasti kami suri. Asyik suri tu pun dah. Nampak tuli kuni kalu ku beri ni baca. Tapi di mama orang boleh terdama lelok. Boleh terlok. Naya kita tu suri. Tu pada sila tu suri tu lah ada. Ya kena jen bungo bungo. Ya pada. Ulang pada boleh ni.
0: Oh di badi. Eshion.
14: No, me dalu.
0: Eshion guni maje. Eshion gidi gani ma.
13: Hello, Baba Fresh.
1: Equito Sao. Samson and Lufedati program in Lati Lorini Basin. No, you know, Fedati program. Titi Arab, it was so do your commandant man share one year. Cherry, and when you have a man barrel, you back and back on you. Like, seriously. No matter what may be. No matter what may be. Kora ki lady yen ko ma se oko e ko ma se oko e every day ki ma npe lokunrin o ki da ti ya yoba si laye mo nko ti ya re yoba si laye nko tan pe lokunrin niyan tan pe lokunrin niyan ni o niyan na o le to le are niyan na o le to le are niyan na ki lo tun da mu ya e si te pe ke kiri sele bayi wa sari ya pe ke bi mo side lady yen o bo okunrin yen na fun ara e na e je ka try lati understand iwo to ba ti le gayawo bo to je pe teni tin ba sele iya wa sare ma pe ti ya yoruba si laye nko o ye ki yen le stand on your as in on your feet ni na pe at least I'm a man se o le toju ni le e ni abi kini aburo mo so pe eyan so pe kini so gaga bi temi emi ori emi roro tan ni ni bi ta mi so pe yen go kilo na nse odo na won le ma se nti o da lo ti ye mi o side but ewo ni ki o side ke ti sele bai ko sare ma lo pe ya e ah ko ye ko ri ben now ah ko ye ko ri o na mo so pe o da ke ma lo fun marriage as a marriage orientation before you get anything kale ni nsi ka ni pe ba ka ni pe ba sit around down pe nkan kan sin ni gbogbo le oni ma sele na no matter what may be kilo ngo ge ya ogo npe ya every time ah o le pe yawe nkan bayi mo fe nkan bayi mo fe to ba den se constantly wa ma correct e na ni ah e ma beto bossa something lati busy
0: o ka baba ala 0913655692 e ja gbe le o dabi pe eyan kan na fe gbianju ati so sita ka le ju gbogbo re po lokan kan le jeje
15: ko mi me ni ti olohun mo ni agbegbe ti olohun mo mo fe gba imo mo fe ki omo Nigeria gba mi ni moran lori oro ara mi ni mo ni owo me omo meta si owo omokunrin akoko ati ibiji omokunrin akoko je omo ọdun mefa awon ibiji je omo ọdun kan baba awon omo mi o se ko se tan lati se eto lori won o da won sin mi ni agbada mo si ti salaye fun pe ba ti ni nkan pọ mo ko se eto lori awon omo yi sugbon oro mi ko da kankan lori lesi e ko ba ti send the voice note si ko kin reply mi ma tun ni pe omo re na ko to send the voice note si ko reply mi ikan ninu awon page mi si ni o ma saare gidi gan ko si ti ko ti si owo ni owo mi ko si si nkan kan ni owo mi ilu Ibo lo wa emi si wa ni ile Yoruba so mo fe ki omo Nigeria gba mi ni imoran lori nkan ti mo le se lati mu ko le se eto ni ori awon omo e tori o tete o ti gale mi laya mi o mo nkan ti mo le se mo tori ikan ninu awon omo ibeji mi yen o ma n saare ni gbogbo igba mo de ti nawo awon ẹbí mi náà ti gbìyànjú èyí tí wọ́n lè ṣe kò sì sí oúnjẹ kò sì sí iṣẹ́ ní ọwọ́ mi torí àtìgbà tí mo ti padà sí ilé wa yìí mi ò tí ṣiṣẹ́ bí alára so mo fẹ́ kí ọmọ nàìjíríà gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo lè ṣe ìdí tí mo fi débálé padà ni pé wàhálà ẹgbẹ́ yẹn ti pọ̀ jù mí nìkan ni mò ń dá ṣe mí nìkan ni mò ń dá ṣe gbogbo nǹkan wàhálà yẹn ti pọ̀ jù bp mi ti ń lọ sókè jù ló jẹ́ kí n wálé kí ọmọ nàìjíríà kó dákun kó gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo lè ṣe kí bàbá wọn kó lè máa ṣètò lórí wọn.
0: Ọlọ́run ọba o ọmọ ìbejì wọn tán tiẹ̀ ní ẹ ti gbọ́ ohun tí arábìnrin sọ wọn ni ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún àwọn nípa ìmọ̀ràn táwọn lè ṣe tí ọkọ àwọn ó tiẹ̀ ṣe kíni tí ó tiẹ̀ ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ lórí wọn nǹkan tárábìnrin sọ ò jù báyìí lọ péré tí a tiẹ̀ lè ṣe tọkọ wọn ṣe ojúṣe wọn lori awon omo omo kan lo si tun wa nbe to je pe ah olorun sanu fun wa to je pe bon ti so pe iyan ma sa isan eh ni le mo bayi gbogbo e si ti ri bakan oko won egbo bi tona wa ile yibo lohun awon wa nle ti yoba ti southwest bayi to sumo pe won ojo gbe rara rara won ojo gbe rara rara ho 9136556952 kila won le se igbese won lo le gbe toko won le se kini ta ma soju se e gege bi oko lori awon gege bi aya ati lori awon omo na on tara berin bere fun na nu 9136556952 tabi 9136556864 ola shanu fun wa hello hello hello hello hello eti wole nbe hello
16: ekale
0: ekale sa
16: o wa ku dede mo yi
0: yes sir
16: ara be to soro lati ni se ni se da si
0: ah e ba da si o
16: to ba da si pe mo le bi oko re ba nbe ni ibi to ni le yo ba to wa ni fa yi ko to mo le ko to mo le bi oko re
0: ko okay okay
16: ka ka fe omo wa ka ba mo mo soro ama to ba ja si pe ni ko ba si mo le bi oko re ni le bo se ko da bo wa je pe eko ati ibadan ni mo le bi oko re ba wa ko to mo le bi oko re lo to lo ba ni ni iya bo ni baba laye
0: eseun
16: ko to mo le bi oko re lo ka ti ama re ka ba won soro to ba wa ri pe ni ko ni mo le bi mo ko wa wo moto ko lo ni ba oko re nle yibo oko ni ma wo mo re ran ko ma sare ko ma ya si to ba je ko ba ri o lo bi o ma nje nze gba niyan o ama ko wa nile yoruba oko re wa nile yibo awa lo mo nsa re pe yo ni to npo yawo mi jo ni o ni si tin tin da da yi re pe o fe mo ti sele nile yoruba ni bayi mo ni o mbi se ba de tin bi ki kini kan ba wa ni o nje re wa ba o ni wa nile yoruba ko wa oko re sile yibo ko ni yo mo toju ama re
0: e
16: paro e ba lo na ti lo na ti
0: e paro e paro ibi kan gan ti e wa na ni oro kan ta won kan na ma nso na pe to ibi ti isura eyan ba wa nlokan re o wa ida pe nu bibeli na lo wa ibi ti isura eyan ba wa lokan eyan wa for where your treasure is that is where your heart is really going to be ti arabirin na pelu won tara kunrin so ti baba so laipe ri pe o dabi pe solution na lo ti so na abi to ba wa nto si oko won oko na o sha le ma wo nkan to ba nso mo bi aisan yo soju se gege bi oju se gege bi oko e to ba si je pe ife na wa laarin awon mejeje ti o si gbolohun aso ko to di pe won fira won le nbi ti oko wa ta won fi wa nbi ton wa e je ka tu wo be na hello
17: Hello, Ekale.
0: Ekale, sir.
17: Oh, the name of Abdulganiyu, that I'm on you.
0: I show Abdulganiyu.
17: Oh, when it's only be Okonwan le Ibo. Seri, alaye ti Japano. Oh, when it's off your call le Ibo, to fi wasi le Yoruba. Oh, no, my dad, oh, my condition to call ewa. Tio ba pa rotan wa loku. In to ye kubere, nipe kubere fe nina lowo. Ati pe dede bi family an oko re ba se ri to ba mo family oko re ko sato won lo awon okunrin ti nkan ba ti pe di yanyan ibi awon obirin wo ba tan wa ni won so fun wa pe awon omo dede bi nkan se ri o abe igboro ni
0: o ye mi now
17: ni pe olorun o pelu wa enu ba ninu lowo to le se fun amo pe e mo pe okunrin to wa nle yibo ti o ran ti ko n fi yawo le sile yi
0: Iran dawo won na lo ti bere na pe kini won a se ti oko won ta fi soju se won na la won eyan na tin so fun yi lo sodo awon mo le bi oko e
17: to ba mo bi ton wa
0: to ba le yan to ba le gbe abi ko lo boko re
17: omo si ni o ti pe yi de bi ko yo lo won bere ise
0: mo de ti boro de bi kan na die ninu opolo konkolo to wa lori mi to ba dabi pe igba ti won fi ra won le se o nse pe gbolo won aso wa la won fi ku nbe oye yin la pa be koni baje koni baje o la wa pelu wa ile wa oni baje se wa lai ta lai olohun ba di mu hello
12: e kale
0: mama
12: ene tolomo lati lu tolomo
0: e kabo
12: arabirin to soro pe oko ma n rojo si mami oko
0: e seun
12: oko re yen oun gan ni ko se dada to bawo ni gbogbo to ba sele bawo ni o se ma lo ro fun ye nigba ti o je pe won nigba ti se pe boya won jo n gbe papo ni n to n se ni o da won gan lo n ba le je lo n da le re ile ara re ro lo fe ba arin oun ati yawo e je bawo lo se le ma lo rojo fun eyo oko e ni gbogbo gba ti o ma lo rojo fun mama e ta ba ti mama yan ba si laye ko bi Mr. Joseph le Samson se so yen o da rara o o da rasa
0: Eseun. Ti wa fun arabirin lona abayo sugbon akonsarasin ona abayo gangan la fe ka fun arabirin ni bi toro de bayi
12: fe kale akuse ejo tori olohun a fe iranlowo yin lori oro ti enikan imore ti enikan gba iya si o so pe awon ni miscarriage ti won so fun won pe ki won se genotype ati blood group ejo asa imore ti e tani e ba le ba wa salaye e dada okay type of genotype ti o je pe oko gbodo ni abi iyawo gbodo ni ti won le match ti won ni ma name is carrot kan ha explain fun wa because awa awon kan na pass through challenges yen to serious ben ka le mo solution to the problem
0: koni baje mama mi o na mo se ni ki baba na kan gbianju kan se kini kan tate ranse si mi loju opo ti WhatsApp number wa ti mo fi sile lekan 0913 655 6864 0913 655 6864 tori akoko na la se ni ka se be ati pe ngba na awon na tun ti so nkokan wi pe to ti oro ba tin deru bayi na eje ka fi awon dokita ile ibo yi eje fi won sore eja ma yo sodo won lokan kan lore kore igba mi akon le consult won ni nkokan le ma si wa o wa lai nkokan le ma si wa bo awon kokan le ru wa loju eja sumo won e lo si oda awon professionals awon pharmaceutical personnel awon dokita lori shiri eja lo sodo won na ka ma sa won iwadi awon ibere nkankan ka ma todo won lo le kankan lejeje sugbon ta ba lori ofe ati ri awon na to a chi kini a tesiwaju latodo ti won na imoran ta won na ba ni lati le gba wa a dogbon si latodo ta wa na nbe 0913 655 6952 tabi 0913 655 6864 ni me ma lo lori eto la sale yi eja o ta ba le ri boya bi pe bi meji ta tun gba on le bi eyo kan bi si meji na nbe ka wo bi ta ba de loni hello
18: Ekalisao.
0: I'm going to go to the house. Awon eyan le sun lojo yen o tori awon eyan da si o awon eyan da si te si ni pe ah iro ah eyin ni eyin le ma fokan si ko o po ti a se lori eto ogbon ti kon le ti mo le kan ba yin da si tori akoko ti lo bayi te ba ti so e ma ma sun sugbon won ta ma da si to ba dose to nbo lagbara olohun
16: emi a ba dose bi
0: ke tete pe to ra awon eyan soro dada lojo ta nso yi won soro dada eni arabirin kan wa ti ma nwa si bishop eh eh kan wa ni bi ile te si bere pe to eh ninu arin awon mejeji bo le le rin ajo ife sin bi mejeji mo ran ti dada pa awon eyan de gba yin moran on te le se eh opolopo awon eyan na ngba mi ni gba mi ton ba ti so nkan won kan ku onbe boyo onu le gbe lomi lo a mo pe orin nkan lekun to ba ma fe wole si wa lara ngba mi sugbon awa la wa sota e ma jasun ogbon ti ma fe ka ma danu e ma jasun tori be ba so pe oya o precious afolabi oyan kan so boya ma so melo mo fe ranti melo mo fe so melo la ve ka le yan ti pele oti eyin dada eyin ni ke je ka ma fokan bara wa lo lori eto ani pe ma lo lori eto je n pe pe eyo kan yi ka ma fi gafara lori eto
16: hello
0: ma
16: hello
0: awa pelu yin
16: o ka na o
0: pe ka le o papa pa wa koko ti n lo
16: olorun ni ba je o
0: ami o
16: pe ka solo temi ya ko yi
0: e ba da si
16: ah ìyáwó ìyẹ ọkùnrin yẹn ló inú ṣe ìwà tí ò dá kí ni kí ọkọ àtìyàwó ní gbólóhùn aṣọ kí ó máa wá pè ìyẹ láti
0: fún kí wá ní kí arábìnrin ṣe ní àkókò tó wà yìí.
16: Arábìnrin ó ní sùúrù náà yóò ní sùúrù yóò máa àdúà àdúà ni máa ń ṣẹ́gun ìṣòro nílé ayé yẹn yóò ní sùúrù yóò máa gbàdúrà níbo ló fẹ́ kọ́ máa márùn-ún sí ọmọ márùn-ún ti pọ̀ ju kó kúrò nílé ọpọlọ àdúrà náà ni ó máa gbà ọlọ́run ó bá ṣẹ́gun.
0: Ẹ ṣeun máa kò ní bàjẹ́ ẹ ṣeun o ọlọ́run bàbá yóò bá arábìnrin ṣẹ́gun ẹ o lágbára ọlọ́run tó àwọn èèyàn kan ń gbìyànjú láti tàtẹ̀ ránṣẹ́ àkókò ti lọ báyìí ó ti kó wa gbà pamọ́ra àkókò ti lọ ayìí ó ti kó wa gbà pamọ́ra ọlọ́run ṣe o. Gbogbo ọpẹ́ gbogbo èèyàn gbogbo ògo mo fi fún ọlọ́run ọba lókè o tó bá rìnrìn àjò débi tó bá wa rìn dé yìí ó jẹ́ ká sọ ó jẹ́ ká gbọ́ kò fi bí ẹnu ọpa wá abẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ láti rìn tàti yan tí gbogbo àríkèrékè sátani dòfo lórí ayé wa ó jẹ́ káwọn èèyàn gbé tìjú sẹ́gbẹ́ kan kán fi ọkàn sí ọ̀dọ̀ ọlọ́run ọba wípé tọ́ tèmi ṣìṣe ṣe ń wájú ọlọ́run o wa gbe awon eyan o fi jinki wa lori eto yi loba loba ni joye lagba lomode lokunrin lobirin awon to ti seri awon ti o ti seri o wa gbe gbogbo awon eyan dide si wa lati ran wa lowo gbe wa gege lori eto fun titoni to je pa awon ton so won fun olona abayo oluwa mo ma dupe o lori aye gbogbo won pata ori aye temi na mo dupe gbogbo ata wa lori ikanni Diamond 887 FM ori aye gbogbo apata ni mo ti dupe pe to olohun o se ibi to ba rin ajo de o ha ma lo loni lori eto bo dose to nbo la paro lo en lori ofe lati pade

Yorùbá bọ̀ wọ́n ní ìrànwọ́ báyìí náà ni wọ́n ní lodegbo ìrànrùn wọn bá wọn lulẹ̀kẹ̀ ìran àbàdí ní lokíjì pa ìran bàbá tẹ̀yìn báyìí ní bá wọn lulẹ̀ igbó torí pé pẹ́pẹ́ lówó ṣe nílé arọ́ àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà èmi prince dr maya wa kò sẹ́ni bíi àdánsíríkì dk1 mo tún balẹ̀ bàgẹ̀ lálẹ́ ìlú ètò ṣóyẹ kó fàjà láti lè ṣe diamond 88.7 fm náà la wà tá a ti ń da ibi ẹnu tá a ti ń rọ̀ bí òwe ọlọ́wọ́ bọ́tìnì mi ò yí padà àfin ò ní introduction láàrin ìjà ẹni tẹ́tí mọ̀ bí àmọ́wó náà ni precious àfọlábí tí gbogbo ayé mọ̀ sí fresh báàbáò ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sísàlẹ̀ kò mọ̀ nídìí tó mọ̀ náwó sí sàmí kò bá ń gbé tó àmì mi tó bá rí bẹ́ẹ̀ tẹ́ bá wojú aago yín aago mọ́kànlá ó síbẹ̀ kọjá àṣẹjú márùn-ún báyìí tó yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí ibẹ̀ la fàbọ̀ sí ṣùgbọ́n kó tó di pé àtẹ̀síwájú lórí ibi tá a ti dúró ní ìjẹ́ẹ̀jọ́ ẹ ó rí i pé níjọ jimo tó kọjá yìí ìdùnnú ṣubú layọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà lè ti ń já sí pé àtẹ̀gùn àlàáfíà ti ń fẹ́ sí wa díẹ̀díẹ̀ tá a sì mọ̀ pé yóò padà fẹ́ kárí tá a mọ̀ pé àwọn ibi tó tún kù tí kùdìẹ̀kudiẹ kù lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run ọba mi lẹ́dùnmarè yóò bá wa sọ́ dìdùnnú gbogbo ibi tí bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àti ìdílé tí wọ́n ti bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ tí bànújẹ́ sọ̀kalẹ̀ sílé pé àgbúrò lágbájá àgbúrò tàmọ̀dù

bí o ṣe rí ni dr sikiru ayinde barista sọyẹn ọrọ orílẹ̀-èdè nàìjíríà national anthem ló kọ ló dọ́mọ kọ ló kọ́kọ́ fi fèrè fan ló tún fi ẹnu kọ yẹn àti ti tẹ́lẹ̀ àti ti sìntànù ló fi méjèèjì sí kọ́nà bàmí lè rìnrìn kó bá mú ìpẹ́ búkú lójú dr sikiru ayinde barista kí ló jẹ́ kí n lọ síbi tá a fi eléyìí síde nǹkan méjì ni àkọ́kọ́ ni pé a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ó rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tọ́rọ̀ àwọn ọmọléèwé ọmọlé akẹ́kọ̀ọ́ ọmọlé ìkẹ́kọ̀ọ́ tí wọ́n kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kó ní oríire local government ní ogunmọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ rí i pé gbogbo àná ló ta lára kálukú ló sọ̀rọ̀ kan àbí méjì àti kálukú sì fi ìtara hàn àtàánú àti ìjẹ́ ọmọ ènìyàn àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé tọ́ ní ọjọ́ jimá tó kọjá yìí ọlọ́run ni kí wọ́n rí ìtúsílẹ̀ gbà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ pátápátá àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ti ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ni ìpínlẹ̀ ni tìjọba àpapọ̀ ni kódà àwọn tiwa gan tìbílẹ̀ tán jẹ́ tiwa gan gbogbo yín pátápátá ọlọ́run dúpẹ́ fún yín ẹ̀yin náà ni díẹ̀ ni tí wọ́n jíbi wọ́n sì ni mo wáyé káàkiri ẹ dákun ẹ sàmì ẹ bá ń gbẹtù àmì mi èyí tó wá kọmí lóminú díẹ̀ níbẹ̀ ni pé tọ́ gbogbo ibi túrò ẹ̀ bá wá tún wá kù sí ó bẹ̀ láti ìpínlẹ̀ kwara wa ń bì láwọn tán ti mú tá àti ìgbúrò àti ìpínlẹ̀ míì náà ọlọ́mọsá bá wa tú wọn sílẹ̀ ọlọ́mọbá wa tú wọn sílẹ̀ nírọ̀rùn mo darí wọlé láyọ̀ àti àlàáfíà mọ́sá bá wa síbẹ̀ bọ́ ṣe ṣe títí ọ̀yọ́ yìí tá à ń bá wọn dúpẹ́ yìí mọ́sá sì ti kwara náà bẹ̀ gbogbo àwọn tá a gbúrò tán ti gbé ní káyàmọ́ ni ní ilẹ̀ gómìnà báyìí lọ́nà òkè ọdẹ báyìí ni gbogbo ibi tó rẹ̀ bá wà pátápátá ọlọ́mọsá bá wa tú wọn lẹ̀ ẹ dákun sàmì ẹ bá ń gbé tó àmì mi torí kò sẹ́ni tí wọ́n jí èèyàn rẹ̀ gbé ẹ̀mí ìdílé wọn ò ní balẹ̀ ọlọ́mọjàre mọ́jọ wọn jí mọ̀lẹ́bí wa gbé mọ́jọ wọn jí ẹnìkan kẹyìn wa gbé àwọn tán sì ti tán wà lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọsá bá wa

你想要要你什么呀，你想要啊，我寻到你呀，不如送下啊，浪漫的姑娘也想要你比咱们我那家的。

àwọn ẹ̀gbọ́n tí ń bá wo ti alájà àbáṣà kàdé òbí sí rí yìí ẹ ṣe ṣe wọn lọ́wọ́ bọ́tì dẹ̀bẹ̀ ìkíní kan ṣẹlẹ̀ láàrin wọn yìí sì sọ nísìnyí ṣe mọ̀ pé ẹ̀yìn àgbábọ̀ ẹ ní bí àgbàdo ò bá tọ̀nà àti fi hòhò wọlẹ̀ kò lè dó nígbà sọ tó tó ṣe bí òwe alájì dr sikande barista wọ́n ti ṣàlàyé gbogbo ohun tó bíjà láàrin àbáṣà kàdé òbí sèré pẹ̀lú bàbá wa kéwàndé ultimate wọ́n ti sọ fún wọn àti gbogbo àwọn tó kù kò sí ètí etí wọn di síbẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé bàbá wa dr sikande barista ọmọ tí wọ́n nífẹ̀ẹ́ tààrà ní bàbá kéwà ẹ rí pé àwọn gan sọ pé kò sí àwọn rí pé àwọn tiẹ̀ wo òun kò sí àwọn àmọ́ sẹ́rí èyí tí alájí owó tí wọ́n fojú fóun pé òun kò sẹ́mi rí ọláàfẹ́ tí wọ́n ní sí wọn kò lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí ṣe máa ń rí látara ọmọ tá a bá nífẹ̀ẹ́ sínú kódà ẹ wo àwọn òbí wa náà ọmọ tó bá nífẹ̀ẹ́ sí dáadáa tààrà wọn kì í lè fi gbogbo ara bá wí bó ṣe rí nu ṣùgbọ́n alájà bá ṣàkàndé òbí sèré àwọn dó nídìí pé ń jọ tá a bá fojú kan ibi níbi wọlẹ̀ àti pé má fi oko mi sọnà ọjọ́ kan lákọ̀ àwọn ò ní faramọ́ níṣẹ́ alájí sì ti mọ̀ pé titi òbí sèré náà ni ó fẹ́ yọ yẹ díẹ̀ náà fi ní kó yọjú sáwọn wọn ti rí àwọn yòókù bá sọ̀rọ̀ àpẹẹrẹ pé wọ́n ráyìn yòókù bá sọ̀rọ̀ ẹ padà gbọ́ tá a bá ń tẹ̀lé bí àwọn oní tá a bá ń play ṣe wá rí bí òbí sèré bó ṣe wá yọ lójú agbo lọ́dọ̀ alájí dr sikande barista bó ṣe yọ sí wọn báyìí lẹ́yìn ìgbà tó kí wọn tó dọ̀bálẹ̀ tán lójú agbo alájí fa mọ́ra wọn fa alájí àbáṣà kan tó òbí sèré mọ́ra gbogbo yẹn tẹ bá wo fídíò life náà abẹ́yìn tẹ bá wà níbẹ̀ lọ́dún tá a wí lẹ́yìn ìgbà tálájí ṣe bẹ́ẹ̀ tán alájí ò wá gbé microphone ọwọ́ wọn kalẹ̀ alájí ò gbé microphone ọwọ́ kalẹ̀ pé óyá òbí sèré gbà kájọ mọ kọ́ kí mọ kọ́ kí wọn náà mọ kọ́ alájí wá ní kún fún alájí àbáṣà kan tó òbí sèré náà ní microphone mí lójú agbo wọn fún wọn nígbà tán fún wọn ní microphone mí alájí àti òbí sèré wá jọ ń kọrin bákan náà lójú agbo kò kí ń ṣe pé bóyá tálájí bá kọrin díẹ̀ wọn gbé microphone òbí sèré àbí bóyá wọn fún òbí sèré ní alájí dr sikande barista ṣe gbogbo eléyìí lórí kí inú òbí sèré lè yọ kí inú rẹ lè wálẹ̀ pẹ̀lú ìbínú tí ń bí lórí ọ̀rọ̀ kí wà torí alájí dr sikande barista ti mọ tó pilẹ̀ ẹ̀jà yìí wọn ti mọ bọ́rọ̀ náà ṣe wọ́wá wọn ti mọ tí ń bí alájí àbáṣà kan lóbi sí wọn ti mọ tí ń bí wọn nínú ó ti yí wọn so tálájí bá wa kọrin òbí sèré náà kọrin àwọn méjì iwájú wa lọ́jọ́ wọn á jọ ń gbà fúnra wọn ṣe mọ̀ pé báyìí là ṣe nílé wa ìwọ bòmí ní tó jẹ oúnjẹ nìkan ìwọ nífẹ̀lómi ṣe bí alájí dondo pé ọ̀dà nígbà tí wọ́n pè tí ó sọ pé àwọn olèjọ kọrin pọ̀ àwọn olèdó àwọn olèjọ dúró níbi ìnáwó kan náà kọrin èmi tí mo jẹ́ bàbá gbogbo yín ẹni mo ti gbọ́ láyé rẹ̀ yìí o wọn ò sọ lẹ́nu jáde o àmọ́ ẹ̀ṣẹ̀ sí ti dr sikande barista ṣe lọ́dún náà nu lórí pé kí inú abbas akande òbí sèré lè yọ ẹ mọ àjẹ kí ẹjẹ tí wọn fi kíní kan kún fún yín ìgbà tálájí abbas akande òbí sèré ìgbà tí wọn ń lọ síbẹ lójú agbo yẹn wọn sọ fún wọn jẹ kó yé pàṣúmà wọn jẹ kó yé alájí ìwàásù àlàbí pàṣúmà pé àwọn fẹ lọ bá dr sikande barista níbi báyìí wọn bẹ mi play báyìí àwọn sì fẹ lọ bá wọn lójú agbo pàṣúmà ni kò mọ wọrí pé kò ń sóhun náà bọ sẹmọ pé tẹ ẹ bá gbà alájí wàásù àlàyé pàṣúmọ àwọn náà ń bẹ lójú agbo intẹ fi mọ pé wàásù àlàyé pàṣúmọ ń bẹ lójú agbo iwájú ọdà àwọn tán ti dé bí ìyìn tí kàwọn látẹ̀ẹ̀kan gbogbo àwọn tán ti dé bí báyìí umar umeiza ẹsẹsẹ alájí abdulkareem kayode agbana ẹsẹsẹ o bàbá àjọṣewà kò ní bàjẹ́ ẹsẹ ẹkọ àdó tìmí o yusuf murtala ọláìtàn fọlákẹmi olúwayọ kubrat ìbírọ̀gbà shab yabarinu ọmọ ọlọ́jọ́ bíi ànánu ẹ kú wa àyájọ́ ọjọ́ bíi àná o ẹ̀mí yóò gùn ó láṣọ ọlọ́ba mẹ́dùmọ̀rẹ́ mo kí yín pé happy birthday to you long life and prosperity ẹ gbò ẹ tọ́ láṣọ ọlọ́ba mẹ́dùmọ̀rẹ́ kubrat ìbírọ̀gbà nu ní unity ẹ ṣeun ṣeun nurudeen agbọmọjọ habib funṣọ wahab olùkádé láti jẹba kẹhìndé ọba aláyélúwà othman jubri shaban ẹsẹsìn bàbá abdulateef ọlárẹwájú ayinlára olúwatóyìn àrẹmú abdulganiyu adédọyìn
Aziz Ajala, Habib Funsho Omofadi, Ablatif Oladoja, Dele Ogunbiyi, Muhammad Abdul Wahab, Imam Idiori, Nuruddin Abiodun, Yusuf Muritado, Yusuf Muritala, Olaitan, Oriyomi Abdul Wasiu, Hussein Suleiman, Bayo Olowa, Bolanle Odukoya, Wahab Yita, Nuruddin Abomajo Abdul Salam, Siyabola Lukman, Lati Lubu Nikmili Osun, Soli Muhammad Jimas, Nasiruddin Abiodun Comrade, Kubrat Ibiroba, Beni Motitine, Kasiyomo Lojobi, Yahaya Jima, Omatunde Thomas, Habib Funsho Wahab, M.M. Abrof Kobiu, Alfa Oyo ni Gaosibi Al Oyowi, Olola Joke Jugbu Jugbu, Alhaji Abdulkarim Agbana, Lati Afayaya, Lare Jima, Officer Moberi Beriu, Lati Nejanu, Agbola Olayinka Kamalidin, Alhaji Adeniyi Omagbadamasi, Esensin o, Ajosiwa Koni Baje, Ajin Olowa, Murtala Elesinla, Habib Isa Folonso Lati London, Alhaji Ladil Gambari, Olayinka Babatunde Alanamu, Alhaja Ayolala Wal, Asukuti Lagbaji, Esensin o, Alhaja Eku Gbogbo Igba, Daddy Fe Lati Lubode Sadu, Peacemaker, Minister of Information, Ori Afefe, and you know, ni Lule Wosi, ni Jini Gbe Lashon Ba Medumare, Esa, Me Gbe Tua Mimi, Eje Katun Dado Ba Ona, Ahmad Al Imam, Toyin Ayinde, Esensi O, Ajosi Wako, Ni Baje Zakari Yao, Abdullah, Eje Kat Dado Ben, To, Gaga Bionti, Mon Babo, Ono Boti Nimi, Eje Katun Bo Life Un DSI, Eje Kat Bo, Eje Kat Bo, Kat Bo, Bo Biti, Wa Shola Ipasuma Wa Die Kache, Bode Kafi Makwe Uambe,

Doctor, ẹ̀sìn ìsìn Doctor Sikiwande Barista, ṣe ti gbọ́ tí wọ́n kí pàṣọ mọ́nà ń bẹ̀ bí láìfi yẹn ṣe lọ́nà. Wọ́n wá ń bá bọ̀ bẹ́ẹ̀. Lẹ́gbà tí Alhaji wa plé tán, Alhaji wa bá òbí ṣe ìrú sọ̀rọ̀. Wọ́n bá sọ̀rọ̀ gan, wọ́n pàrọwà fún un. Wọ́n sì bá Alhaji wa sọ̀rọ̀ àbí pàṣọ mọ́, wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n bá wọn náà sọ̀rọ̀ gan. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀yin àgbà bọ̀, ẹ sọ pé gbogbo ẹni tí a ò bá kọ àkọsílẹ̀ pé yóò ní ìrègún lórí rẹ̀ kò ní retí àti sori fún ọ láéláé tó ṣe bí òwe o. Ara àwọn ọ̀rọ̀ tí Alhaji pa lásàmọ̀ fún Obisiri níjọ́ tá à ń wí nù, wọ́n fi sọ̀rọ̀ ni o, àwọn kan fi sọ̀rọ̀ ni. Àmọ́ gbogbo ohun tọ́rọ̀ ń dalé lórí nù lẹ́yìn ìgbà tí wọ́n pàrọwà fún, tí wọ́n bá sọ̀rọ̀ tán, tán ṣe gbogbo ẹ̀ tán. Tọ́ ṣe mọ̀ pé torí ìgbà tí wọ́n bá Alhaji gbọ́ sọ̀rọ̀ náà, ọ̀rọ̀ náà fọwọ́ kan Alhaji lẹ́mìí látàrí pé ọmọ táwọn nífẹ̀ẹ́. Ó ṣeé jẹ́ pé irú òun ni wọ́n mọ̀ fi irú ẹ̀sùn báyìí ni wọ́n mọ̀ fi kàn. Èyí ẹ bàbá wa kí wọn the ultimate. Tọ́ ṣe sì mọ̀ pé etí nìkọ́rọ̀ sí ìwé, inú nìkọ́rọ̀ sí àgbà tó ṣe bí òwe. Yorùbá sì bọ̀ wọ́n ní fọ̀rọ̀ síkùn bí àgbà fi gbígbọ́ ṣaláì gbọ́. Ọ̀rọ̀ náà fọwọ́ kan Alhaji lẹ́mìí tayọ bí àwọn èèyàn ṣe rò. Lẹ́yìn ìgbà tí gbogbo ilé wa lọ, tí gbogbo ilé lọ, tán ṣe ọ̀pọ̀lọpọ̀ tán, tán kìlọ̀ fún wọn, tán ṣe gbogbo ẹ̀ tán. Wọ́n pe bàbá wa kí wọ́n di ultimate náà, wọ́n bá sọ̀rọ̀, wọ́n kìlọ̀ fún wọn. Ìyẹn bàbá wa Dr. Sikiwande Barista ni o, wọ́n kìlọ̀ fún wọn tààrà. Àmọ́ tá a bá sì ní parọ́, tá a ní ṣèké, kò sẹ́ni tí wọ́n gbégẹ sí tí ò ní sọ̀pà kọ́. Ṣẹ́ni lásìkò tá à ń wí, ẹ mọ̀ jẹ́ ká parọ́ tanra wa o, lásìkò tá à ń wí, iná bàbá wa kí wọ́n di ultimate, ìtúnṣe ń bú sí ni o. Kí mo pe ìṣẹ̀ṣẹ̀ ń bú sí ni, iná yẹn tún jó, ó ti ń jò tẹ́lẹ̀, àmọ́ ó tún wá ń jò ju bó ṣe jò tẹ́lẹ̀ lọ lásìkò tá à ń wí. Ìgbà wọn òkè kí ń dé, owó dé, gbogbo ẹ̀ ń dé lásìkò kan náà. Torí bí wọ́n ṣe consolidation yẹn tán, tí wọ́n fi legacy le, tí wọ́n fi reflection le, tán tó gbẹ lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ lọ wo video history tí bàbá wa kí wọ́n di ultimate sí. Ó ní iléeṣẹ́ kan tí wọ́n kì í ní dákọ́lé sẹ́yìn, iléeṣẹ́ ńláńlá ni, iléeṣẹ́ ilépo rọ̀bì ni, wọ́n kì wọ́n tara níbi audio. Nígbà tó kan ti video, táwọn wo video lọ, nígbà tó débi tí wọ́n ti kì wọ́n bá wọ́n kàn pa ni, video kan tán síbẹ̀ ni. Àwọn èèyàn wá ń wádìí pé kí ló dé, a gbọ́ bọ́n ṣe kí àwọn iléeṣẹ́ báyìí níbi audio, àwa rí wọn bí video. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ pé bẹ́ẹ̀ ni, pé wọ́n ní owó audio ni wọ́n san, wọn ò sanwó video lásìkò náà. Tó jẹ́ pé táwọn Dr. Sikiwande Barista tán bá ti kìyàn níbi audio, àfi tí wọn bá rí fídíò ẹni lókù, gbogbo ẹ̀ yẹn lè rí níbi fídíò tí wọ́n sì kí níbi ọ́dún. Bẹ́ẹ̀ náà ló sì rí náà lọ́lọ́ bàbá jẹ́ ẹranko ní ṣàyìnlá náà àtàwọn àgbà eléré mi náà. Àmọ́ nígbà tó jẹ́ pé àsìkò náà Ọlọ́run lòun ti dé fún bàbá kí wọn, so wí gbogbo àwọn kan yẹn ṣe ń rí nù. So wọ́n ti ráyé ayò fẹ́ sí mọ́tò nǹkan ẹnu, kò sẹ́ni tí ó wà, kò sẹ́ni tí ó dà, tí ò ní, kò sẹ́ni tí ó wà tí ò ní níbi tó kù sí. Gbogbo kùdìẹ̀kudẹ ibi táwa náà kù sí kọ́lọ́ kó mọ̀ ṣàtún wá sí níbẹ̀. Bí wọ́n ṣe ní, àmọ́ ọ̀rọ̀ náà dùn, ó dùn Dr. Sikiwande Barista láàyè dúnà pẹ́nu, láàyè ní fọ̀rọ̀gùn. Ọ̀dà nígbà tí álbọ́ọ̀mù mi ó jáde lẹ́yìn ọ̀rọ̀ yẹn báyìí, tí bàbá kí wọ́n á di ultimate, tí ó ṣe álbọ́ọ̀mù mi lẹ́yìn ọ̀rọ̀ yẹn, kálbọ́ọ̀mù mi tó jáde, wọ́n ti rí náà yẹn pa láàrin àwọn àti bàbá wa Alhaji Rasheed Merenge. Wọ́n ti rí náà yẹn pa pẹ̀lú Alhaji Wasu Jibala Labi Pasuma. Wọ́n ti rí náà yẹn pa pẹ̀lú Sanduka. Àmọ́ wọn ò rí náà àwọn àárín àti Obesere yẹn wọn rí pa. Torí Obesere dúndùn pé ní tí ó bá gbà làwọn yà fúnra wọn, oko ò ní jẹ́ tí bá bá a tọmọ kó mọ́ làálàá. Kódà Alhaji Abasa Kande Obesere, wọ́n dún gbogbo láìfi tán bá lọ sí pátápátá. Mo òye mọ̀ bu kí wọn o, mo òye mọ̀ bu. Nígbà tí kí wọn náà tún wá bu petrol sí iná lásìkò náà, làwọn náà ṣe álbọ́ọ̀mù yìí, ọlọ́bọ́tì ni mi. Làwọn náà ṣe álbọ́ọ̀mù, ìjẹ́ka gbọ́ láti bẹ̀rẹ̀.

0: FM 88.7
1: Diamond 88.7 FM.